0: wọ́n padà jẹ́yàn láyé.
1: Amen.
0: Àní wàá padà jẹ́yàn.
1: Amen.
0: Tí àánú bá sọ̀rọ̀, ẹ̀rù máa bà ẹ́. Tá àánú bá dé, àwọn èèyàn mọ̀ pé ó wà ńbẹ̀. Tí àánú bá fọ̀hún láyé ẹ, ológun ènìyàn wá orí. Wàá mọ̀ pé ó wúlò, àánú ló ń jẹ́ bẹ́ẹ̀. Láti ẹnu mi ní òní ọjọ́ àánú mo sọ̀rọ̀ jáde àánú wa ọkàn.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Àyájọ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje ọdún 2026 mo rọ̀ mọ́ májẹ̀mú ìpè mo sọ tẹ́lẹ̀ fún ọ pé àánú máa jọ gbádùn ayé.
1: Amen.
0: Ilẹ̀ tó tẹ̀ ilẹ̀ ayọ̀ ló máa jẹ́.
1: Amen.
0: Gbogbo bí ọba tẹ̀ ilẹ̀ rẹ ló máa jẹ́.
1: Amen.
0: Ilẹ̀ adùn ló máa jẹ́.
1: Amen.
0: O ò ní jẹ́ ìkorò láyé.
1: Amen.
0: Ayé ò ní dá dúró.
1: Amen.
0: Mo ti sọ mo tó tún sọ ilẹ̀ ò ní gbẹ̀jẹ̀rẹ́ mu.
1: Amen.
0: Ọjọ́ tí ilẹ̀ bá bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ o ò ní jáde jọ náà.
1: Amen.
0: Orí ẹ̀ ò ní gbàbọ̀dé o.
1: Amen.
0: Ọ̀tá ò ní mú ọ o.
1: Amen.
0: Jẹ́ kí ilẹ̀ yẹn wà lọ́wọ́ ọ̀tún ẹ ẹ mú sọ́wọ́ ọ̀tún. Mo dúró bí ikọ̀ àti ìríjú mo sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ ìwọ tó ọ̀bá níyẹ̀pẹ̀ lọ́wọ́ ẹ kàn fọwọ́ kan ilẹ̀ ilẹ̀ là ń bá sọ̀rọ̀ mo gbàdúrà ilẹ̀ ogun àti ọlá rẹ àní ilẹ̀ àsìkí rẹ wàá débẹ̀.
1: Amen.
0: Ó máa débẹ̀ ni.
1: Amen.
0: Ó máa débẹ̀.
1: Amen.
0: Ilẹ̀ ogun rẹ tó ń ṣàìsàn olúwàwòsàn.
1: Amen.
0: Mo lólúwàwòsàn.
1: Amen.
0: Ilẹ̀ àsìkí rẹ ti ń ṣàìsàn olúwàwòsàn.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ayé ẹ máa dìde.
1: Amen.
0: Ó padà jẹ́yàn.
1: Amen.
0: Ìlérí àṣẹ fún ọ.
1: Amen.
0: Lásẹ ti bàbá.
1: Amen.
0: Àti ti ọmọ.
1: Amen.
0: Àti ti ẹ̀mí mọ́.
1: Amen.
0: Gbogbo ẹni bá pín fọ́nrán in social media ó ran àánú gbà.
1: Amen.
0: Wọ́n dẹ̀ ṣe bí ọba.
1: Amen.
0: Jésù olúwa wa.
1: Amen.
0: Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákè jádò àgbáyé ẹ good morning afternoon àti evening gẹ́gẹ́ bí àkókò tí ó bá bá yín. Àṣẹ ni mo fi sọ̀rọ̀ yìí o lórúkọ olúwa atẹ́gùn ayọ̀ máa fẹ́nu o.
1: Amen.
0: Orúkọ mi ò yí padà Apostle àti wòlí Mustafa Solomon láti ìjọ Seed of Kagoni Church Land of Reality ó wà ní gbáremú ní Ediobi Airport area ní ìlú Ìbàdàn bẹ́ẹ̀ bá ti dé ọ̀rẹ́ méjì agúgù ẹ sọ pé ṣe bí ọba ilẹ̀ ń lọ kò sẹ́ni tí ò mọ bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ń bọ̀ láti ilẹ̀ Haúsá ilẹ̀ Ibo ẹ̀yin ẹ̀ ní dọ̀rẹ́ méjì ẹ dúró ní Nigeria Bureau ní Junction Airport ẹ cross other side ẹ sọ pé ṣe bí ọba ilẹ̀ ń lọ bọ́ bá gbọ́kọ̀ dání lọ turn níwájú Bureau yẹn kò padà wá Junction Airport sọ pé ṣe bí ọba ló ń lọ mo gbàdúrà lórúkọ Jésù wàá ṣe bí ọba.
1: Amen.
0: O ò tún ṣe bí ẹrú mọ́.
1: Amen.
0: O ò tún ṣe bí ẹrú mọ́.
1: Amen.
0: O ò tún ṣe bí ẹrú mọ́.
1: Amen.
0: Ní Sunday mìíràn àti Thursdays mo máa ń wà ní Gando Lasu Igando Road Hotel Bus Stop sọ pé òun lọ sí ṣe bí ọba àbí òun lọ sí ọkọ lóyún Event Center. Lórúkọ Jésù ó ra àánú gbà.
1: Amen.
0: Ìbápàdé pẹ̀lú wòlíì ó máa ń jẹ́ kí ìrìn àjò ó yá. Ìbápàdé pẹ̀lú wòlíì àní fífojú rejú pẹ̀lú wòlíì ó ní ìtumọ̀ púpọ̀. Mo gbàdúrà ó ra àánú gbà.
1: Amen.
0: Ní headquarters lónìí ìpàdé agbára ó wà ńbẹ. Ẹ má gbàgbé pé irú àwọn ọjọ́ yìí là ń pè ní ìpàdé agbára láti ṣe bí ọba. Èèyàn gbọ́dọ̀ máa pa àwọn ìpàdé yìí jẹ́. Mo gbàdúrà gbogbo ẹni rí mi gbọ́ ó ṣe bí ọba.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Mo ti sọ pé gbàdúrà fún àwọn àkọ́bí lónìí. Mo ní kẹ́gbà àwẹ̀ mi mọ̀ bóyá àwọn wà nú àwẹ̀ báyìí o ṣàkọ́bí ni ọ ti jẹun ọ ti yàmú tí. Mama àkọ́bí rẹ tó gbé dání tó sọmọdé tó yẹ pé kò tí ì lè gbà àwẹ̀ mọ́mi ẹ gbà àwẹ̀ fún dádì ẹ gbà àwẹ̀ fún gbogbo ẹ̀yin abiyamọ gidi e gba we fa wa ko bi yin loni mo ti kede e pe a gba we loni gbogbo eyin akobi ah hey lateno mi ni mo soro loruko jesu wa to agba se
1: amen
0: awon kan awon e sa akobi ko kan awon ah ta ko bi ile yin o ba ri mu ai to gun ba wonu aye e gba mi sa o ma affect awon aburo oda bi ori ti won do mi si yo mo san wale ni o mo pe gate mama re je enu bode te gba waye ni mama re akobi lo ma ko si gate ye o lo mo toju e ma ri ko tori le ko ja ko to di po ja kokoro ori akobi na lo ma bi na bi nko and that is why ti olon fi recognize awon akobi so to gu akobi le re ba se ogun re se na ajaga yen ori awon akobi lo ma nwa ni body se mo npo lori awon akobi eru mo npo lori won po be ni awon ni opener fun idile yin opolopo akobi ni won ma ndagba pelu eru wo pressure mo npo fun won they have responsibilities je pe awon lo ma carry e no je pe won ma wa frustrated ni opolopo egba ti won ba mo nkan ti won ko se because of the overloading ti won gbe sori e gbo mi sir ti overload ba po fun oko iro oko be ma nfa din ni e ma nwo irajo won eya that is why ta ya aya oni soto fun adura gbigba fun awon akobi akobi ati ya e to ba wa labuja kai gbogbo to ba fe se loni ni role e party ka pade ni papa isoji gbogbo awon akobi pata la ma fi ororo si ori won eyin akobi o akobi ni o eru ti nbe lo ire ru ogo ni ko ba mo mo ma ka fun oni bibeli wa mo ru to je wa mo pe o ki se eyan lasan je ki nka akoko Genesis chapter 49 verse 3 gbon to so nipa awon akobi yes
2: Rubeni.
0: Ah.
2: Iwo ni akobi mi.
0: Gba mi o. Yes.
2: Agbara mi.
0: Agbara mi.
2: Ipile se ipa mi.
0: Oh yes.
2: Titayo ni Ola.
0: Aha.
2: Ati titayo ni agbara.
0: So ti gbe wa akobi. So ipo ise yan lasan. Eni Ola ni o. Orun recognize e. Orun recognize e. Iwo ni Psalm. Psalm 89 ni verse 27. Kilo wi.
2: Emi yo se ni akobi mi.
0: Aha.
2: Eni giga ju awon oba ye.
0: So gbo, so gbo. So akobi so pe ho. Akobi?
1: Oh.
0: Ayayayaya. Eni yan la ni o. Eni aponle. Sugbo ogun leye eru ye ajaga ye ni o je olo. La se dororo sori e. Bibeli wi pe ororo yo ja ajaga yo ja si wewe yo ja si wewe iwe Isaiah chapter 10 verse 27 o lo so be e dide duro same lo pase ajaga ye re o ya ja
1: amen
0: in the name of Jesus
1: amen
0: iwe exodus ori katala ese keji e gbon to so nipa awon akobi yes
2: ya awon akobi yin okunrin soto fun mi
0: so gbo ona recognize awon akobi eya won soto eya won soto won si lara won yes
2: eyi ti o ba je akobi laarin awon omo israeli je temi
0: eyi to ba ti je akobi laarin awon omo israeli temi ni won olorun lo soro yes
2: iba se eniyan
0: iba je eniyan
2: tabi eranko
0: you can see awon ni opener opener ni won open doors ni won awon akobi kilo de ti ogun ma focus won awon ni ota koko ma ri gbo mi sa oni wo ko la akobi le yin and you are the first son of the family akobi mi o yes sir je so fue you are the first woman ni family ye akobi ni e iwo lo koko ra moto le yin akobi oko ni o iwo lo koko ra le to ko le lagbo ni o lo to anti akobi ni o iwo lo ko gun plan le yin akobi ni o gbogbo to ba ko se ni kan rere ni idile o n toka si pe akobi ni o iwe Luke chapter 2 verse 34 yes
2: Simeoni si sure fun won
0: yes
2: o si bi fun Maria aya re pe
0: aha
2: kiesi
0: kiesi
2: a gbe omo yi kale fun isubu
0: sorry yes
2: ati didi opo eniyan
0: so ti bebe yen o ewa akobi a gbe okale si idile yen lati gbe awon aburo edide abi ko gbe osubu sorry bayi eru wa lori e sugbon won ni lo ka fi orosi olori ejo gbogbo eyin pastors ni gbogbo branches te ba ti se pade leni ati ola e ba fi ororo so da won akobi yes e fi ororo so da won akobi to ba je akobi to ba de program loni bere fun we akobi asiri po ni pa won akobi e ka the last one iwe we 22 verse 6 Chloe
2: to boje na ni ona ti yo to ba igba ti o ba dagba
0: yo kuro ninu
2: re
0: to bi niyan Deuteronomy 21 verse 17 yes
2: nitori o ni ami akoko
0: iwo na mi akoko leye
2: agbara baba re
0: iwo na agbara baba re
2: eto akobi je ti re
0: eto akobi iwo lo ni e di deduo eyin akobi e so pe oluwa
1: oluwa
0: Mummy Tayo!
1: Mummy Tayo!
0: Bamila Wakurete!
1: Bamila Wakurete!
0: Jaja Gale Wakuro!
1: Jaja Gale Wakuro!
0: In the name of Jesus!
1: Amen!
0: Saria Yakobi! Mufala Obeyi! Tobani Abaroni! No more water topic in Nigeria! That is 1,000! Sokwe Mini! Moja Olori Lewa! Egberu Kare! Olori Owo! Timbe Nigeria! Moja Rawa Owo! Fomini Owo! Tima fi sakoso galabina yaka mo pase agbara dani duo le baba re o ya ja ja ja ja ja ja ja ja ja ja in the name of Jesus akobi ati ya akobi ati baba e mo fe ri e ni papa isoji laaro yi emi ga wa ni duze ago meje ni ipade nbere o ma ni agbara darapo mo wa ni duze church loruko Jesu wara anugba awon eri to ba ti gbo ma bere olorun to na wa agbara ninu aye awon eyan loruko Jesu o ma na wa agbara ninu aye in the name of Jesus
3: ko ni ni Mrs. Ramon lati ijo abregba mo je eni to wa ni gbese gbogbo ya 2019-20 egbese ńlá ni ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba lóyún pé èèyàn ló sọ pé tán ọlọ́run ṣe bí ọba mi kù ọmọ mi kan wà lára àwọn ọmọ mi ọmọ yìí látilẹ̀ láti kékeré kò gba pé ẹ ń lọ ṣọ́ọ̀ṣì torí mùsùlùmí ni bàbá wọn ó wá ṣẹlẹ̀ ní ọdún kan ọlọ́run ṣe bí ọba máa dábìlà bàbá ní àlọsí ló fún wa pẹ wọn wá fún wa ní òróró kan wọn ní òróró yẹn pé ọmọ wa tó jẹ àkọbí ọkùnrin pé òun la máa lò fún wọn máa fi òróró yẹn pa ní ara láti òkè délẹ pé tó bá àwọn bá ti ń fipá lára máa máa ṣàdúrà fún mo bá lọ sí ilé ẹ mo bá ní òróró mi bá ṣe bá ó bá ní ẹfílẹ ẹfílẹ ní ẹfílẹ yẹn ó ti yá jù ó náà lọ bíṣẹ ẹmú ní mi ní ò lọ bíṣẹ bó ẹwù ó láàbọ ó bọ gbogbo owó aṣọ yẹn mo ṣáà lò òróró yẹn mo fi pa lára bí dájì ṣe ní ká lò fún àwọn ọmọ wa mo ṣáà lò fún mo lọ wẹ bí ẹ ṣe tún ní ká tún padà ló mo tún lò fún mo wá dúpẹ lọwọ ọlọrun nígbà tí ọlọrun á bẹrẹ iṣẹ ìyanu ẹ láyé ẹ mo dúpẹ lọwọ ọlọrun ó ti fẹ yàwó ẹ wọ́n ti jọ wà tán ti wọ́ ọmọ ní ọdún yìí ló pé 13 years ó dẹ̀ ti gba passport pé ó fẹ́ travel bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin tó ṣe pé ó ẹ̀sáyà mọ́ lọ́wọ́ mi bó ṣe pé ní yí a 2002 ni pé mọ́mì ó fẹ́ lọ gba passport mi kéèyàn gbàdá ni àmúnilọ́gbà bó ṣe di a 2003 èmi bá ní passport yẹn mú wa ká máa fi ṣe àpẹẹrẹ ìgbàgbọ́ ó dẹ̀ gbà sí mi lẹ́nu ó fún mi òun mú passport yẹn wá mú un lọ sí gbogbo àdúrà mú un lọ dáde wá wá sí abúlé ìgbà ní ọdún yẹn wọ́n wá pé ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn tí wọ́n pè ó jẹ́jọ́ yẹn jẹjọ́ sunday so won se pe ore eyan gbogbo awon eyan ti jade ni ewa ni so le dide ni tori ome ko re dide tori lagbaja emi na ba dide wa se photo ninu passport pe dade ba n ti se si passport won de fi owo rodo yan dade passport ni won fi si mi lori nigba ti ma de le mu ba to joko sinu okunkun ba de pa ninu okunkun lo sele ki lo de ba ni mo mi ani won ti gbese le oja ni won gbese lo je mo ni bi tolorun se bi o ba wa ni fokan ba le bi wa fi fi joko ba ori ya mo ni ti se kekere o ni kan to te ko le mu ba ni pe gbogbo laska di to ni la ya to ni o ya wo lowo la gbaja to wa n dubai o ya lowo lowo lowo re to wa n canada ni ti la won re to wa n canada ti ya wo lowo won ni pe ni gan lo kuro ni ba ni pe ko lo se fe sin gbese ni gbese ni o ni je gbese ma ro ni o ni da mu nigba ti o dijo keje agbara lati se bi oba mo lo si abi church mo lo ba pastor igbese to kun ninu oro aye olorun se bi oba ege ko gbe e la le e lo merin wa ya wa wo pe kini mo so kini pastor so emi ba kuro wa ju mo ijo keje lo fu wa pe mo tun lo si lo fu wa pe mo yi ipo mo lo le anu mo gbadura bi mo se godo e lo pe bo wa ni so tin buru o ba ni ohun gbokan gbon na olorun se bi o ba ti bere se ere lu ma jade si mo ronu emi ataburu e kan la jo lo bi bí sáré pé àbúrò ẹ̀ kúnlẹ̀ síwájú nígbà ṣe délé ìyàwó ẹ̀ náà kúnlẹ̀ kí ló dé ọba ní àwọn fẹ́ bẹ̀mí kí mi jọ kí n fọwọ́ sí pé àwọn fẹ́ travel àwọn fẹ́ kú nàìjíríà oníṣẹ́ èèyàn ọmọ yìí ń tàn mí ni pé wọ́n gbẹ́sẹ̀ lé ọjà yín wọ́n á dà pé wọn ò parọ́ mọ́ mi wípé kì í ṣe nàìjíríà wọn ti gbé ẹsẹ̀ lé ọjà ń pè kí sóun nìkan mo ní bọ́hálẹ̀ ó ti fẹ́ rí ìwé mo ní èmi ìtẹ́ ìfọwọ́ sí mọ́ mo ní ìdí mo ní gbogbo àwọn tó kù ni mo ti rí ọmọ wọn gbogbéyàwó tẹ ẹ ti ṣe láti jọ yìí mo nírọ mo fẹ́ rí ọmọ ẹ wọ́n ṣàbẹ̀ mí gbá ní òkè kò sí wàhálà ọlọ́run ṣe bí ọba fọwọ́ sí nígbà tó di òǹdí tẹ́ǹtẹ̀ bá ní òkè òkè tún lọ wo àwọn ọmọ yìí ò ní ilé lọ́jọ́ yẹn bó ṣe wá di pé oníkòsí wa la kí n fọkànbalẹ̀ wípé òun ti ń jáde díẹ̀díẹ̀ pé òun kí òun ò dúró lé mọ́ níbi pé òun máa ronú pé òun kàn bá ọ̀rẹ́ nǹkan sọ wípé ìgbà tí wọ́n rọrùn pé gbogbo nǹkan ṣe rí báyìí pé ó ti sún un pé ọ̀rẹ́ òun yẹn wá dà pé kí ni òun fẹ́ ṣe pé kóun ronú sí kóun fún un lésì ó ní gbogbo bí ó ṣe jẹ́ ó ní àwọn kan jọ sọ níbi last week pé àfi tó sẹ́ndì gbogbo dọ́kúmẹ́ǹtì nǹkan sí àwọn pé ọ̀rẹ́ òun yẹn ló ṣe káwọn méjì ọ̀rẹ́ àwọn ló dìde ìrànlọ́wọ́ fún un pé kò tẹ̀ yé òun rárá pé kò tẹ̀ yé òun rárá pé wọ́n tẹ̀ sọ nípa owó tó ń gbà lọ́wọ́ wọn káwọn méjì yẹn náà ló ṣe gbogbo ẹ̀ pé wọ́n ti ṣe pé ìyàwó ń lọ ní first week november mo ní wọ́n wá ń kọ́ ó ní tòun ti jáde pé ṣùgbọ́n wọn àlọ mo dúpẹ́ nígbà tó tún di november ló pè mí pé wọ́n mi second week december 2023 òun náà lọ báwọn méjèèjì ṣe lọ ọlọ́run ṣínà tó yà mí lẹ́nu wọn ò fi oṣù méjì sí wọn ò fi oṣù mẹ́ta sí kódà wọn ò fi ọ̀sẹ̀ kan sí ọlọ́run ṣe bí ọba ṣe jẹ́rìí ara rẹ̀ ó sẹ̀gàn mí dùnkọ́ ibi tí ẹni àgbà tí àkọ́bí ọkùnrin kan dùnkọ́ lérí ilé bàbá mi nílé bàbá àwọn ọmọ mi torí gbogbo àkọ́bí àwọn ọmọ àkọ́bí ilé bàbá wọn ti bàbá mi tó bí ọkùnrin mo bẹ ọlọ́run ṣe bí ọba ọlọ́run palẹ̀gùn mọ́ ogun burúkú ni ọlọ́run ṣe láyé ọmọ mi ìyàwó ìgbélé wọn nígbà tí ìyàwó bá dúró tí obìnrin á lọ ìyàwó ìgbélé wọn wọn ń kúrò lójú kan mo wá dúpẹ́ pé ọlọ́run mú ayé ọmọ mi kúrò lójú kan tó ń báyé ẹ̀fọ́ tún ṣèyánu ẹ̀rí mi ẹlẹ́ẹ̀kejì pábábá rè tọ́lọ́run ṣe nígbà tó ń débẹ̀ ó fààyè gbà wọ́n ó bá kú tọ́ wọn máa sọ màmá gbàdúrà fún bó ṣe di 2024 bí ẹni yẹn ṣe tọ̀ mí wá nínú pé àwọn kò ṣeéṣe pé kí n kọ orúkọ tí mo fẹ́ kí ọmọ yẹn máa jẹ́ kí n mọ lọ sórí pẹpẹ abúlé gbà mo bá ṣe bẹ́ẹ̀ pé kí n ra nǹkan ọmọ mo ṣàra nǹkan ọmọ mo ń fi ṣàpẹẹrẹ ìgbàgbọ́ nígbà tó di 2025 tí dáde fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ kọ́nsogun bẹ́ẹ̀dẹ̀ dáde kú ọ̀túnlá ròde sí nàìjíríà iná ọlọ́run ṣe o èmi dẹ̀ ní lọ́kàn pé bẹ́ẹ̀dẹ̀ dáde yẹn tí mo lọ pé 10,000 naira tó bá ti pé 10,000 o ni máa tó jáde nígbà tí mo dé gọ̀ǹdù tí mo dé chọ́ọ̀chì tí a ṣe program wọ́n bá pe 27,000 ní kódìgbà tó bá pe 10,000 pé 10,000 ni màá sún bí ó wá dàbí pé èèyàn kan wá bá mi lẹ́gbẹ̀ẹ́ pé kéèyàn máa báyàn sọ̀rọ̀ níbi tó dùn kò sí pé òun dúró de 10,000 ṣé ìpinnu tó ti pinnu pé 10,000 ló máa san ló máa dúró de òun dúró de 10,000 kò sí orí ẹ̀ nínú 10,000 bẹ́tà kò jáde fún 27,000 yìí tètè jáde ní mi lágbára 27,000 ìyẹn ó ní tún wá ń sọ fún mi wípé ẹ san 10,000 san. A ti tún san lọ́dún tó ń bọ̀ bẹ́tà kò san lọ́dún mo bá dìde níbi tí mo wà mo bá dìde pé mo sẹ́ǹdẹ̀ mo wá fi han àwọn pátọ̀ tí wọ́n wò tí mo ti sẹ́ǹdẹ̀ mo dúpẹ́ dáde fún mi èso mo dẹ̀ ráàpù méjì mo kó dání papọ̀ bí wọ́n ṣe fún mi ní èso ráàpù yẹn agbára dáde kan mo lọ ṣe àdúrà mi ti gbà bí wọ́n ṣe fi lé mi lọ́wọ́ báyìí mo dúpẹ́ pé àdúrà mi ti gbà mo bá gba ilé ẹ̀ lọ bá ṣe parí program bí mo ṣe dé ilé ẹ̀ mo bá àwọn ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ tó wá kì gbogbo wọn ṣàpọ̀ ń bẹ wọn bá ní àyà ṣe bí ọbẹ̀ ti dé bí wọ́n ṣe ń wò yẹn tẹ́ bá tú báàgì wọn omi òróró ṣe ṣọ́ọ̀ṣì ni wọ́n ti ń bọ̀ òkínlẹ̀ tún kó wá mo ní ìwọ náà ti sọ ọ̀kọ́ tí mo kó wá ìyàwó ọ̀rẹ́ yẹn náà dẹ̀ ń wojú ọlọ́run fún mi tipẹ́ ìyẹn bá dà pé wọ́n ní gbogbo nǹkan tẹ́ máa ń kó wá ń lo máa ń lò ẹ kó kalẹ̀ òun wà ń lé fún wọn tí mo gbọ́ bẹ́yẹn mo dẹ̀ fẹ́ kólẹ̀ pé kí n máa lọ pé kí n bá ṣe rí kí n máa lọ ni mo yá takú pé lójú mi báyìí ló ṣe máa jẹ wọ́n ó bá ní ṣé òun ló fẹ́ nú mú ni ó ti máa bàjẹ́ kó n tó lọ mo ní ìwọ ọkọ ló fẹ́ nú ìwọ lóyún wà lára ẹ̀ tó fẹ́ fún ìyàwó ẹ̀ ìwọ gangan ló máa jẹ́ ìwọ gangan bó ṣe gbà lọ́wọ́ mi ni ọbàjọ́ ní àti èso yìí mo ní èso yìí kọ́kọ́ gbà kò jẹ́ wọn á kó àwọn pẹ̀lú ápù yẹn fún tó bá ní gbogbo ẹ̀ ló máa jẹ lójú mi wàá mú mi sí gan wàá mú òróró ni ó jẹ gbogbo ẹ̀ mo fún lómi mo ń mú òróró sí gba kangara mi mo fi kúrò bẹ nígbà tó wà di 2026 kó wá wálé bó ṣe dé ló wá sọ fún mi wípé wọ́n ní ọlọ́run ti ṣe o mo bá fi fọ́tò ìyàwó ẹ̀yìn mi pé mo lọ́lọ́run ti bí ọbọ̀ ó ṣe àṣé nǹkan tó náà ṣe bí ọba fẹ́ sí lórí o dúpẹ́ pé ìjà ṣe tó mo wá dúpẹ́ mo fi ògo fún ọlọ́run ṣe bí ọba wípé ìyàwó ọmọ mi rù láyọ̀ ó sọ láyọ̀ àgbọ̀n ìyá àgbọ̀n ọmọ wọ́n pè mí ní àmì láti UK pé ó bímọ mo fi ògo fún ọlọ́run ṣe bí ọba ọlọ́run àpèdáhùn ọlọ́run tó ṣẹ̀gàn mi dogo ọlọ́run tó sọ yẹyẹ mi dáyẹyẹ ọlọ́run tó sọ ohun táyé sọ pé kò lè ṣeéṣe láyé méjì ṣíṣe ó dúpẹ́ mo fìyìn fún mo gbéga wípé ó ṣe ọlọ́run ṣe bí ọba ṣe mo yìn ní ògùn mo dúpẹ́ ẹ̀rí mi rí o dáde.
0: Sọ́pọ̀ olúwa.
1: Olúwa.
0: Ẹ̀rí tèmi dá. Olúwa fún mi ní ẹ̀rí.
1: Olúwa fún mi ní ẹ̀rí.
0: Yá èmi náà lẹ́nu.
1: Yá èmi náà lẹ́nu.
0: Lónìí ọjọ́ àánú.
1: Kẹ́ranúgbà.
0: Láwùjọ àwọn èèyàn.
1: Láwùjọ àwọn èèyàn.
0: Jókòó mi ó jáde.
1: Jókòó mi ó jáde.
0: In the name of Jesus.
1: Amen.
0: Àdúrà dàgbà.
1: Amen.
0: Adwaragba.
1: Amen.
0: Adwaragba.
1: Amen.
0: Adwaragba.
1: Amen.
0: T'olon ba fon l'anfane. To legbe ro kan fi klemu e o. Mi ti ire owo to tobi ju ni Nigeria why ye gberun kan lo. Ta ba so dollar oke okun ni ye. So Nigeria la why awon ka gberun kan yen na tojo. Ta di millionaire. Ta di billionaire. Wọ́n de kúrò ń bẹ́ tán di trilonia so ìwọ náà fi bẹ́ẹ̀rẹ̀ ẹ̀yà kọ́bí ó kan dandan fẹ́ yìí o mo gbàdúà óra ló gbà wọ́n máa fi òróró sórí gbogbo àkọ́bí lónìí lágbára ọlọ́run gbogbo àkọ́bí bó ti wọ́n pọ̀ tó a fi òróró sí orí wọn àjàgà yẹn gbọ́dọ̀ já lórúkọ jésù àjàgà yẹn já tọ́ bá ti wà lábújá mo retí ẹ lénìí mo ti sọ bi táwọn mọ́tò ma ń gbà láti buhari agbadúse a máa bọ̀ ní pápá àsọjí láti súlẹ̀já mádàlá ṣùbà ń bọ̀ pápá àsọjí láti masaka maraba yanyan ń bọ̀ pápá àsọjí láti babalada giri junction títí dé soka lúgbé ń bọ̀ ní pápá àsọjí lágbára ọlọ́run ẹ gbọ́ mi sà lórúkọ jésù ẹ̀rọ ànúgbà èyí tó máa lọ sí pàpé ibẹ̀ ló ti máa load àádẹ́ máa bọ̀ straight lágbára òtítà ànúgbà ṣùgbọ́n ẹ̀yìn wọn náà tẹ́ wà ní lúgbé tẹ́ wà ní wúsẹ́ pàpé dúsẹ́ ṣùgbà láti buhari kùbùà area 1 area 2 area 3 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kùjẹ́ maraba yanyan busri èyí tẹ́ wà ní abega tẹ́ wà ní súlẹ̀já nasarawa gbọ́gbọ́ládá karimu dey mo reti yin ma bo afẹ gbadura oro e gboro dayo loruko jesus wa se bi oba
1: amen
0: so pe ma se bi oba
1: ma se bi oba
0: in the name of jesus
1: amen
0: kwa card number sile 30 32 67 02 85 mustafa Solomon Moses oni lo ma gbe jade ni Fourth Bank loruko Jesus wara anugba
1: amen
0: mo ni wara anugba area 10 old parade ground ni ejin radio house ibelati ma pade at the junction of international conference center adjacent army headquarters ibelati pade o mo reti e oni ma ni agbara sa awon iko olorun won reti re won da ina iti se na dua loruko jesu ogora jade
1: amen
0: gbe yọlọjọ bi oni oni wedding anniversary mo bless ayajo e fun yin loruko jesu o dibo ko tunu aye
1: amen
0: ati sinu gbe yawo
1: amen
0: in the name of jesus
1: amen
0: happy birthday and happy wedding anniversary loruko jesu ara anugba
1: amen
0: awon celebrant oluwa tosin ayebo munilola aluko oluwa funke abiodun happy birthday to you loruko jesu e ora anugba
1: amen
0: mo bless apere gbagbo e mo ri bonu gbo je jesu ile to te ile ayone
1: amen
0: eh ile ogone
1: amen
0: wa de ra anugba
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: ago mejo ni ale ipade ta ma nse papa lati se o be ni so dara po mo wa lori facebook YouTube wa ati TikTok loruko jesu ora anugba
1: amen
0: ba nkoju senikan fi da loju bayi pe
4: Yes, Abuja Healing Crusade. Everybody for Lugbe, Wuse, Pape, Wuse, Suba, Buhari, Kubwa, Area 1, 2, 3, Kuje, Maraba, Nyanya, Kisili, Bega, and so on. Glorious speaking them. Where will they? Time don't read for you to collect your glory back from the people where they toy with your life. Heaven go collect your shine back from those where they collect people shine for this world. The team for this powerful revival. Now Operation Take It by Force. We go begin from Monday, July 13th. Go reach Friday, July 17th. This 2026 where we day for Old Parade Ground Area 10 way day back of Radio House for Junction of International Conference Center for side of Army Headquarters Abuja now 4 p.m. the revival they start every day the God of Abashi Bioba assure una say chain go break problem go finish and road go open now Apostle Dr. S.M.O. Mustafa J.P. Babashi Bioba be the chief host Jesus they expect you now Seed of Christ Golden Church land of reality they announce
5: Irawo kan yo mi lutiti. Irawo san tohun dagbalagba peju si. Afin gori oke o han ketekete ikani dati 2FM doju o letente oba laarin awon kan ni. Dati 2FM 94.9 ikani aderin ko sonu oke tente premier mokola ilu ibadan lati sun didun didun fo won araye ibudo ayo atori sun idunnu ni 32FM iroyin asiko ti o leja mbakan nu ere idaraya lese kuku ati kaakiri agbaye se bi se wa ni agbadunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afe re je lowo are ni je tenu ko tete boli ko ikani 32FM do supa ran kaye 94.9 lo ba won kan ni

0: ìjẹ̀bú-òde láàrin aago mẹ́jọ sí aago méjìlá kò ní sí african
1: time
0: aago mẹ́jọ sí aago méjìlá 8-2
1: aago mẹ́jọ sí aago méjìlá
0: ló máa wà ní
1: ìjẹ̀bú-òde
0: torí mo máa ya sàgá
1: láàrin
0: agogo méjì sí aago mẹ́rin
1: àbọ̀
0: mo kàn máa sànọ́tì ni agbára 777 ó sì ń tì mí
1: ìrìnlẹ́sà
0: ẹ̀kan lọ́dún báyìí
1: ní
0: ìgbọ́dọ̀ mọ́ fẹsẹ̀ tẹ ọ̀dọ́
1: yín
0: ẹ̀yin ará abẹ́kúta bẹ́ẹ̀ ṣe ń pè mí mò ń jẹ́ àárọ̀ yìí a máa dé ọ̀dọ̀ yín ọ̀pákó adìgbẹ́ tèmi
1: tọ́pẹ́ bọ́
0: ẹ pé gbogbo ará ìlú pé wòlíì ń bọ̀
1: mo
0: gbàdúrà mo ń lọ sí àánú kejì àánú tá à ń pè nílẹ̀ kò sí sí kò sí bó ṣe gbọ́ tó o lè dálẹ̀ kún next level
1: ṣùgbọ́n
0: let the door be open. Ale ma zuda ma duro soju
1: kan
0: mo n se se woli lo lana kawo eyan mu kokoro ka fi si oju agba baba kan lo wo mo riro eleyi o wa lọfiisi mi lẹni kan send
1: $2,000
0: o ni eniyan lahun o o tun ni baba won ti n pe mi pada
1: lọ
0: ba gbe fonu
1: fun
0: pastor lẹniyan
1: mo
0: ba n bẹ niyan sọ. O ni baba authority. Ṣé ẹ mọ pastor mi rí ni?
1: You know this my pastor before?
0: Mo ní a mo mọ wọn.
1: As I know.
0: Wọ́n lọ́dọ̀ yín làwọn wà.
1: He says it's with you.
0: Ó ní ó yẹ kí n bless wọn.
1: I'm about to bless
0: you. Bọ̀ mo máa ń gbàgbé wọn.
1: But I don't forget
0: it. Ó ní bọ̀ torí pé ẹ mọ wọn.
1: But because you know him.
0: Màá tó fún 10 million.
1: I want another 10 million.
0: Mo náà fẹ́ ṣe nǹkan báyìí.
1: Because I want to do something.
0: Mà yẹn bá kúnlẹ̀.
1: The man left now.
0: Ó ní ẹ ó ní iṣẹ́ náà ń ṣe lẹ́ẹ̀kan yẹn. Wọ́n náà rí ya wàrí ya gbogbo tó ń bọ̀ kúrò dúlá
1: lẹ́yìn
0: ni wọ́n mú àgbọ̀bọ̀ mo sọ fún ẹ ọ̀gẹ̀dẹ̀ márùn-ún má ba wọn dẹ́jà wòlíì sì wà oh my god wòlíì sì wà gbogbo lẹ́kùn tó tì ta ló sàn ó máa ṣe ó máa ṣe ilẹ̀kùn máa ṣe sọ pé àánú ọlọ́run sílẹ̀kùn fẹ́mi
1: náà
0: ó ní dúró sójú kan wàárín lọ tún lọ
1: sí
0: àánú ọlọ́run ó lò máa ń ṣe ẹnìkan ó lè
1: tí revelation
0: 3:8 ó nílẹ̀kùn tó máa
1: ṣe
0: ẹnìkan ò ní lè tí
1: ẹ
0: sílẹ̀kùn fẹ́mi
1: àánú
0: ọlọ́run lẹ́ni ọjọ́ àánú
1: ẹ
0: sílẹ̀kùn.
1: Oh, my God.

0: Happiness is a choice that we want you to make always. Choose to be happy. Choose 32 FM 94.9 Ibadan.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: tẹlẹ aga akọrin iwo ni ke mo wo mo pe wo soke awon wo le nporin fun ni nsin
1: ninu awon
0: oya do re mi
1: fasa ti je gbogbo ni lara mo le ko bi perepe ko zaza lubo ko
0: ah baba vendo you know you see ni tonic sofa
1: ah
0: baba vendo
1: mo ko yati
0: yati na lo le ko eba ojumo to mo wa lapa bi ojumo re ni o e to mo yin le de ti yin ni gogo bi te wa te tin gbo 32 fm 94.9 ni bi e tin dunu te nfe yin na lagbara olohun oba ojumo re na ni o mo mo gogo wa o
1: eni
0: lojo anu ojo wednesday in la won loyinbo pe bo ni lodo ti yin lagbara olohun adua temi mo ngba ni gogo gba tori won ni ko si bi somo o se fufu to ni o si mo ra won dudu die die die nbe to fi je pe ni gbesi aye omo eda bi nkan ba se nda to lawon asiko mi o tun le lawon kudie kudie kudie kudie kankan lapa bi kan ina la si mo ngba adua ta si mo ra wo ebe solohun tori won ni to da gan o fe adua eto kudie ka to o fa adua eto lawon kudie kudie o fe
1: adua
0: ifa abi ka ro ba sero se
1: adua zevu mimi adua ni da mu mi ni
0: ba
1: ni pe adua na si ni kini oba kristiani lati bo lorun ni
0: lati pa olorun re
1: bi mo duro bi mo wure ire mi ko sa igba
0: ifa kini ti pe
1: o pe ba
0: o ti pe emi o mo se pastor mouthfish e wa mo se
1: afirese akarin oje ba fe se kegbun lode mouthpiece
0: mo gbona la fi lo
1: mo fire lo mi mo fire lo yin mo fire ni eye ni kokan wa e ka ro o oni ni ojo ke dogun oro wo mo gun ni ko ni gun eh osu keje ni egbale loko odun ati mefa leyin ko oluwa wa ikani 32 fm le ngbo baba fe ndo ni eje ti no lowo emi ni kunle fani yi ifana tv computer adafa
0: ifa mi
1: ajo gbo papo yo ki pan bi obe tapan laaro yi
0: o da ka mo wa won we royin tin be nwaju wa iwe royin Nigerian Tribune be lapa bi o
1: iwe royin the punctual lowo mi
0: iwe royin Daily Trust na ajo wode ni
1: bakan na ni Vanguard wan be pelu
0: o se se kin tu wa mo fese kan wo the Guardian ati Daily Sun
1: a ma jade a ma fa ma ra wa lowo na ni oya eja bere si ma mu number ninu awon koko e to jeyo ninu weri laaro tuni lori oro to ni won se to mi logbologbo bi omi abo le je pe en to ba pon bayi and then to ru won ru iwe onu ni nipa ile ise obe to je ofekege in fake agency yi ti won ni pe enikan dale abi awon kan dale won ni pe eyi ni o bi iko eni to je oga agba fun ile ise olopo orilede wa Nigeria to je ko akosemose bi won se fi kele ofin gbe en to je adari ajo ohun nibi to le re fi ara sun ko si ni ipinle osun won ni pe ewo wani ewo owo te leyin gba to pe won do dere laarin ose kan owo te Adeyemi o bakan na ni won ni pe ile ejo giga e to fi di kale silu Abuja soro ewo lati wa foju re bale ejo o di ogban jo ninu osu kesan odun ta wa yi bakan na ni egbe awon agbejo lorilede wa Nigeria atawon to ma gun ma te lorilede ta ba soro nipa bi nkan se lo lawujo atawon eyan toro kan won ni ewo sheri eje ki igbese iwadi to lorin o waye pelu awon eri eyi to se afihan ba won kan se da ile ise na le kini eredi ti won fi da le ati pe ona wo na ni won gbegba to fi je wi pe won fi waye ondo wo fun ile ise ohun to ro wa ti gbon mi si omi oto won ni ewo eje ki iwadi to lorin ko waye o won be ni oju iwe keji iwe royin the punch to jade laaro yi
0: ko fe si iwe royin to fojulede laaro toni ti o gbe royin ti ifami to ka sowo town eje ke mi ko lapa be yen na ki mo lo soro to ni se pelu oro abo ninu iwe royin ti Nigerian Tribune loju iwe keta ati oju iwe kerin oro jade lati ile asofin orilede Nigeria ile asofin agba senate bi won tin ke si ijoba apapo wipe ele won ba e mu won bale e pa ase ki oro jade ki ase si gba mu pe awon eso alaabo orilede Nigeria awon terrorist awon ti won do mi alafe orilede Nigeria ru agbesumo mi ki won tu bo le won ba mu won bale ni o ni abe iroyin ohun iroyin tu gbe wipe ile asofin agba awon na tu bes ni soro lori awon oro kan e ti gomina Seyi Makinde ti ipinle Oyo ti won ti so saaju wipe ko ti ita won o awon fe tona wadi oro si waju si ta won o si ke si ajo isokan agbaye lati tubo wa ba won foju sunukun wo ti won ni senate wa ni gomina Seyi Makinde
1: awa legba le ka tumo we gba rode
0: kini o le to yen se ba wa ina to se wadi ni ipinle Oyo oro tu fojulede o pe awon ti won tin be nibi ti won tin gba iwosan lawon ti won ri dola nibi isele le to waye ni ori ire ohun awon 35 ninu won ina ni won ti yonda wi pe alafia otito yin ilera yin o ti peye e mo lo le laarin awon 39 ti won se itoju fun
1: so ni go igatan ka ma ni kinirun be na si ni aniraje kuro lori royin yi to mu kan ibe na ni ma ti mu ti ma tun wa jo mo oro yi ti awon kan so nipa bi gomina Seyi Makinde bi won se wi pe ki awon ajo isoka agbaye wa ba wa lowo so lohun ki won si wa fi idi koko awe eyan ti won wa ni bi won se ji awon oluko ati awon mo na gbe ta ba woju iwe kejo iwe royin di punch e tun jade laaro yi akọwe ijọba apapọ orilẹede wa Nigeria bu ẹnu atẹlu gomina Seyi Makinde lori bi gomina Seyi Makinde ti pe ewo binu oba lawo koni goke odo ani a fe ki awon ajo isokan agbaye ki won bo wa tese bo oro bi won se ji awon akeko ati awon oluko gbe nijọba abile orire nitori pe awo riru eleri o papa julo lekun iwo orun orilede wa Nigeria to fi wade ipinle Oyo wa han be na ni won ni pe ejo ajo so gbanu ayo ayole ona ni ogba oke bi ati ara awon obi awon molebi awon eyan ti won jigbe nigbati won pada si odo molebi won wa wo mi oju ayo oba mi edumare omo ku osan jo mo won lo ate to ku ate to nu ikakan ni kan wa on be ni oju iwe keje iwe royin punch to jade laaro yi
0: awon to si kan won olorun ba dakun ba wa bororo itura
1: won lokan o ya
0: ni mo bi o mo yi le ni bo yo mo fuke ni to ja tu tesi waju ifami iroyin ture ninu iwe royin ti Daily Sun te ba doju iwe kefa ninu iwe royin Daily Sun ibe won ko si o ibe won ti wi pe baba wa apabi o to fi je pe awon na ni are ile asofin agba lorilede Nigeria won ni o mo sese ki won tu se atungbe yewo awon ofin to de eto dibo todun 2026 ti won se ofin le lori un won lo sese ki won tu pada gbe ofin ohun wa pe eja wo kini an daada bo sese boya awon glass nigba ta n wo lekan won nitori ofin eleyi bi igba won sofin taku ara won ni o
1: bebo
0: ke won je nga ti won se o ma ja won yan loose seat ni
1: ko pe won ni yan o
0: ni
1: won be tun se
0: o le o pe awon awon ori
1: bi so bi ara o pe ara lu e mo so ku ba won ja din dan dan dan din dan dan dan din dan dan dan dan dan dan
0: Lai
1: se se yida to kira re mebo omo monle
0: ah mo tele ni
1: ai mo ni gagbe
0: eyin bi ku isa
1: Nigeria to ni bayi na won ni pe bi ku ba nsoro arun omo gbin ni oju iwe kesan iwe royin di punch e to jade laaro yi won ni pe ile igbimo asoju sofin agborilede wa Nigeria eti ati ero won to fi ma ba won lori n to ni won se pelu idasile ile ise olopa ipinle won ni pe won patina won ni pe eyi ti are orilede wa Nigeria are bla ahmed tinubu e ti won wa ko gangan ona lo je pe won mo romiro ye fun lori ni bayi ti won si ma se agbeyewo re bakana ni oju iwe kejo ìwé ìròyìn Vanguard wọn ni pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà onílùú tí ò ní jó tun ààrẹ Bola Tinubu ó ti taari tó ní ń ṣe pẹ̀lú ìgbésẹ̀ ìlànà àti òfin ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí.
0: ó dá ìròyìn rèé lójú ìwé kẹrìndínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn ti daily sun ọ̀rọ̀ yìí ó ní ṣe pẹ̀lú àwọn àjọ àyà yan àwọn nysc àwọn tí wọ́n sìn rúlù lórílẹ̀-èdè nàìjíríà wọ́n wí pé àjọ nysc wọ́n ti wá fọ̀rọ̀ kan léde o pé àwọn ti ń gbé ìgbésẹ̀ láti mọ́ wo àwọn iléeṣẹ́ tí mọ́ ń gba àwọn kọ́pà àmọ́ tí wọ́n ṣe wọ́n dáadáa wọ́n ní lórí ìgbáyé gbádùn àti ibi tí àwọn kọ́pà ohun tí wọ́n mọ forí pamọ́ sí pé wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí irúfẹ́ àwọn iléeṣẹ́ tí ó jẹ́ wípé wọn ò bá ṣe wọ́n dáadáa ọ̀hún ní ojú ìwé kejì dínní ọgbọ̀n tó fi mọ ojú ìwé kẹrin dínní ọgbọ̀n daily sun lẹ́ti bá ròyìn ọ̀hún.
1: a ṣe ṣe eléyìí sí kì í ṣe èkìtì kété o n tó ní ń ṣe pẹ̀lú èrè epo bẹntiróòlù orílẹ̀-èdè wa nàìjíríà tó fi mọ́rò epo rọ̀bì ni ó ti wálẹ̀ kínni ọrẹ ń jọrẹ ọrà ń jọra a ní dúpẹ́ mọ́tọ̀pọ̀ ọ náà ni ọ̀rọ̀ ti ń jáde látẹnu dangote báyìí òbí iléeṣẹ́ ibùfọ́pọ̀ rẹ̀ bí wọ́n ṣe ní pé wọ́n tún ti fi ọgọ́rùn-ún náírà kún iye tí wọ́n ń ta epo pàápàá jùlọ iye tí wọ́n ń gbé níbùdó ìpínpo rẹ̀ tó sì ní pé ẹ wo ṣe rí ní tó wá ní í ṣe pẹ̀lú pàṣípàrọ̀ owó ilẹ̀ òkèrè bí àwọn ó ṣe máa sábà yìí àwọn tí wọ́n bá ra epo lábẹ́lé gangan náà wọ́n ní pé ó dàbí ìgbà tó jẹ́ pé dọ́là wọn ò fi máa ra epo báyìí ó ti sí àwọn tí wọ́n jẹ́ alágbàtà náà nù àmọ́ àdúrà káàkiri báyìí ó ń bẹ ní ojú ìwé kẹfà ìwé ìròyìn the guardian.
0: èmi ní dọ́là.
1: ó ní.
0: mo ní dọ́là.
1: bẹ́ẹ̀lú.
0: o ò mọ dọ́là pọ̀. ok tí mo ń ka sport.
1: alajẹ. ṣe
0: ka sport.
1: alola alajẹ. a lè wojú rẹ bí kò gbọ́ngàn.
0: ẹ mú dọ́là pọ̀ wá. ojú ìwé kẹfà. inú ìwé ìròyìn daily sun ibẹ̀ mo tuntun ríròyìn yìí wọn ní lórí ọ̀rọ̀ tó fẹ́ mọ́ ọjọ́ bíi fàákàjà nínú ẹgbẹ́ òṣèlú ti adc lórí wípé àwa gangan lálẹ́gbẹ́ ẹ̀yìn kan gangan lẹ́lẹ́gbẹ́ wọn ní àwọn ọ̀rọ̀ kan tún jáde ò bí àwọn igun kan èyí táwọn kọ̀ tí wọ́n ní àwọn ò ní tò sẹ́yìn àtìkù bí wọ́n tún pé àwọn ò lọ́lé ẹjọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ ẹjọ́ mọ̀ ọ̀pọ̀ ẹ ìgbìmọ̀ eléyìí tó jẹ́ ti david maki wọ́n ní àwọn ò fẹ́ kó jẹ́ pé àwọn náà ni wọn yóò mọ̀ sojú ẹgbẹ́ ọ̀hún kí wọ́n fa orúkọ wọn yọ kúrò nínú pọ́tà wọ́n ké sí àjọ elétò ìdìbò inec bẹ́ẹ̀ ojú ìwé kẹfà daily sun lẹ́ti ríròyìn ọ̀hún.
1: bí ò bá nídìí obìnrin èyí jẹ́ kúmọ́ lu o bẹ́ẹ̀ bá bí wá léèrè àárí wí bẹ́ẹ̀ náà lásìrí sọ eléyìí náà ni ọ̀rọ̀ tí ń jáde látẹnu àpabio àti abbas àwọn wo náà ni ẹ tún jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà àti adarí ilé-ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà kejì wọ́n sọ èdè tó fi jẹ́ wípé àbá tó ní ń ṣe pẹ̀lú ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èyí tó jẹ́ ti ààrẹ tinubu títí ààrẹ tinubu gbé wa ó ní àwọn ò ṣe àmúlò tó jẹ́ pé èyí táwọn gangan romi ròyẹ̀ fún lé lórí níbi àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ ìgbìmọ̀ tẹ́ kó tó wọ́n ní pé wọ́n kọ́kọ́ fi ọwọ́ ti yún sẹ́gbẹ́ náà wọ́n bẹ ní ojú ìwé kẹta ìwé ìròyìn the guardian tó jáde láàárọ̀ yìí.
0: nínú ìwé ìròyìn ti the guardian jẹ́ sáré bá ẹwọ́ ọbẹ̀ yẹn náà ifá mi àmọ́ ibi tẹ́mi ń lọ bẹ̀ ojú ìwé kejì ni o ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí ojú ọjọ́ ti rí lásìkò yìí tẹ́ ẹ bá wò ta ẹ̀ tún rí pé ó tún fẹ́ ṣe wẹ́lí wẹ́lí wẹ́lí gbogbo bó ti jẹ́ pé ní gbogbo àná náà gbogbo ẹ̀ ó tutù mínímínímíní náà ni ojú ti ẹ̀ pa àwọn kan débi iṣẹ́ ìlànà.
1: ó ti fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí náà.
0: ó ti fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí o ìròyìn ti wá jáde láti ọjọ́ àjọ tó ń bójútó ọ̀rọ̀ bí ojú ọjọ́ ti rí wípé láàrin ọjọ́ mẹ́wàá sí àsìkò yìí ó ṣeé ṣe o kó jẹ́ pé òjò mọ̀ fojoojúmọ́ rọ̀ ni o ojú ìwé kejì ẹ̀yin oní tí máa ń da nǹkan sínú gọ́tà mo ti rí fọ́nrán fídíò kan lánàá kó ṣeé ṣe ká mẹ́nubà nígbà tí aláriwisi wa tí wọ́n bá wọlé dé ń jà rìnrìn lójú òpó wọ́n sì ṣe odidi kíní àwọn eke tí wọ́n máa ń kó dọ̀tí sí wọ́n ṣì sínú gọ́tà.
1: mouthpiece ó ti yá kí ló yá.
0: kí ló yá.
1: ó ti wá tó kó máa lọ kí ọkọ̀ kó wá tẹ kíní tí ọlá.
0: sórí bó bá wọ street keje lọ́dọ̀ wa yìí bó bá rìn sísàlẹ̀ láwọn àsìkò tó jò bá sẹ́rọ̀ bóyá òjò tọwọ́ rẹ̀ le lójú pópó náà ifá mo wo le ni o ko lo mo ja tete ko te ni
1: so e pa yun de ja mu mi yo ba ni ta ba wo legun ta ba jo wo na sugba ta ba se ode lototo le mogun ma lori isele jini gbe etu wa eni ori re to re je pe ori awon eyan ti won ji gbe ti so re bayi nitori ku won ti da won le sugba bi ojo ba da wini wini ro kin da boro won ni pe edo gbele yo be na ni are le ogun aroko laarin le igbi ma sofin agba ile yi awon agbejoro ati awon to ma guma te ta ba soro nipa in to ni o se pe laujo won ni meya meya o na ni oro nke bayi o lori ipe ti gomina se makinde eni orisa da pe wi pe ewo se ri eleyi ojo wa loju o yo si da ko je wi pe ajo eso kan agbaye ki won wa ba wa tanan wadi re wo bi oro se ri gangan won be ni oju iwe kefa iwe royin the guy that to jade laaro yi
0: ifa mi
1: yes
0: ma ti soro wi pe owo oko won loju popo na tawon ti won be leka ti won fo loju ofurufu tawon na nko minu lori oro
1: awa niyan
0: eyin wo
1: awa niyan
0: ojo le fo last sir
1: bi ko se mo kan taji ni
0: ifa ra mo fo loju orun eh wa fo loju orun loju we keta didi ogbon inu we royin ti Nigeria Tribune oje oro jade pe awon ti won ririn ajo loju omi na awon na mo tun ke gba jare o ipo owo ta won so lati wo awon ko oju omi kini awon mo tun gbenu soke so ni e de inu we royin Nigeria Tribune te ba ka so wo waju
1: so eji mele yi mo fe fa mo daada ni lori n to ni n se pe lori epo beturu atepo robi lagbaye ni o won ni bo se je wi pe lakadi tin waye laarin orilede America ati Iran o ti fẹran oju keke si bigba ti igbọn agbere ina to ba gba epo won ni je en ti e mo pe igbese wi pe dollar ni awon ti won ja lagbate epo labele ofi mo ra epo lo to dango bayi won ni po seese ko gba agbara lowo owo naira wa ko si mu ko tu wa do balẹ si be pe won mo la kaka lati se pasiparo ni bakan na ni lana ona la ka wi pe agbe epo lagbaye o ti wo 80 o ti wo $80 sugbọn bayi in ti were tun gbe jade won lo ti di $85 bayi le to ye pon ni you wa tun dikun bi ori se nta awon mo ile de wa Nigeria a ma lagbate po ko ma si gbo ma do mi ran nu ni o be ni oju iwe kefa iwe royin garden to jare laaro yi
0: won ti yi kini on soke abi kini e boya kini ni mo ngira re
1: ara lana ni se wan se wan ten abi 113 ko ni mo tun rinu wero yin laare pa nkan tin ta 150 abi 1150 e ma ja fara ni ra wa
0: to je mu royin wa leka eto ilera ko to di pe asare je ise tin be wa jura wa to ye ka je yi loju iwe kerin ninu wero yin ti Nigerian Tribune royin tu gbe o lori ibarere eiti o je wi pe o tin fojulede lati asiko kan wa gege bi won ti gbe wi pe lassa fever awon ti won ti padanu emi won lori oro hun omo tutu le ni igba ti awon to je pe won si kefin arun na lara won ni ipinle bi meta le ni ogun ka kiri orilede Nigeria won ti le ni egberin awon eyan ti won ti faragba ninu oro ohun
1: eja ya yan eyan tutula ima tutula yi se be akaka commission wa na
0: oda ise pataki ti n be waju wa to ye ni juje won ni gbogbo igbimo ati awon ti won je ekan egbe oselu ti atanpako accord ni ipinle oyo papa julo awon ti won se igbaruku ti fun ambassador sikiru lai orankan na ni won tin juwe bi won ti jawe olubori gege bi eni ti yo jade dupo epo senator ni ekun arin gbogbo ti ipinle oyo oyo central bi won tin ki won ko orire igbese yi na na lo fidi mule pelu bi ajo leto idibo inec bi won ti ko jade loju opo ti won wi pe ambassador sikiru lai orankan ina ni won ti jade baye ti oruko won si ti jade ni ajo leto idibo inec wi pe awon na ni won dije dupo labi ase egbe osele ti accord party ni oyo central tin se arin gbogbo ti ipinle oyo ebe won ti fakoyo ti won si jawe olubori tako awon miran ti won jije dupo ni eto idibo to je ti eto idibo abele ni egbe osele ti accord ohun won fi kun oro wipe jawe olubori ohun na lo ti wa safihan wipe ipo lori ati sise ifomo eniyan se lateyin wa ati awon itoju araalu eleyi ti ambassador sikiru lai orankan ti won se lateyin wa ina lo faye gba won o bi won ti jawe olubori ohun to fi wa je wipe gbogbo awon ọmọ egbe oselu accord ina ni won ti wa wi pe awon setan o fun eto idibo odun 2027 ati wi pe awon na dunu lori bi ambassador sikiru laora nkan bi won ti jawe olubori ohun be na ni won tu fi kun oro bi won tin toka si awon asele ati aseyori ti ambassador rankan ti won ti se latẹyin wa won ni se ti oro aje in la won mo menuba tabi ifomo eniyan se ambassador rankan orankan in la won na o mo so be na ni won tu wa ni bipe gbogbo mo egbe oselu accord ati awon ti won je ololufe ti won si se igbaruku ti fun egbe na ni ipinle oyo won ni gbangban bayi in la won wa leyin alaji doctor ori yomi okiki olamzat to fi mo gbogbo awon ti won yo dije dupo ninu egbe na oni bo ti je pe awon ni won yo mo jade fun ipo ti gomina ati to fi je wi pe ambassador sikiru lai jimo rankan awon na yo mo jade gege bi awon ni ti yo dije dupo ti senator ni arin wugun ti ipinle oyo tin se oyo central oni to fi wa je pe awon ti o tu jade dupo ti asoju sofin ni ipinle oyo ati awon ti yo tu dije dupo fun ile asofin ti ipinle oyo na won ni gbogbo won patapata bayi na e la won be leyin won pelu igbaruku ti won yo jo mo se fun ra won ninu ife ati isokan len kan si awon ti won je mo gbo oselu accord ohun to je gbo oselu atan pako won ni wi pe awon ki ambassador sikiru laji mo oran kan won ni won ki won ku orire o fun bi won ti jawe olubori ohun ti won si wi pe eto tin to saaju odun 2027 ni bi eto edibo ti yo mo waye pe o gbogbo awon igimo ati eka to nboju to oro iroyin fun ambassador jimo sikiru la oran kan ina ni won penupo lati se kede ohun
1: so nigbati ati jabo o ye ja mo mu lokoko ejeje nigbati are ti alare wi si wa iroyin akoko ti ma akoko mu ni belenja come on lo so judeja jare judeja ikani taisu fm le ngbo 94.9 ni akale ka si oketente premier ni laft house lawa ni mokola ni badan sugbon kakere agbaye ona ni won gbo wa e ma lo sori itakun aye lu chera facebook ebo si youtube ebo si instagram e shawari 32fm 949 feyin e e ma fi awon awile yin sowo si lolokan ojokan asimu aka ti akoko batito e ku kale

0: rẹ̀ sí Jia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Ẹyin fans mi.
3: It's okay.
2: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32 FM 949 fẹ̀yìn ẹ̀ àsáàpù.
3: Àsáàpù. It's okay.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: 32FM 94.9.
1: Ẹ kábọ̀ padà láti ojú di ọjà ìkànnì 32FM lẹ́ngbọ́n bá fẹ́ dún ní ètò èyí ti ń lọ lọ́wọ́ báyìí. Ẹni tí ń bá wa pa bìyàn àbìdùn náà lórí àwọn àríwísí èyí ti ń jáde àgbákìn. Wọ́n ti wà níta báyìí.
2: Ẹ̀ka tó tún tẹ̀síwájú pẹ̀lú àgbákìn. Tẹ bá wojú Facebook wa láàárọ̀ yìí
1: báyìí.
2: Ẹ ti ri pé ó ti ń pọ̀pọ̀ ṣiṣẹ́.
1: Bẹ́ẹ̀ni amọ̀la ni. Ẹ̀mi ò túmọ̀ wípé nǹkan tó máa horú lórí afẹ́fẹ́ báyìí. Ọ̀rẹ́ èyí tó mú lọ́run bámu la ṣe ń gbé lọ́wọ́. Bí ogbó rẹ̀ ṣe ṣe bí ògiri ti báyìí, kẹ́yìn orí rúke kan bá níwájú.
2: Kó gbóná fẹlifẹli, ọ̀bù báyìí ni bó ṣe mọ̀ sọ́wọ́ rí.
1: Ìjọ ti ń bá sun lé, bẹ́ẹ̀ mà gbámúlà sórí bàbá fẹ́ ń dání.
2: Ẹ wo gbà gbé o, Amala First 32FM. Ọjọ́ kọkàndínní ọgbọ̀n oṣù kẹjọ 29th August iná ni a ti fìpàdé sí o. Ẹ ti mọ̀ wípé tá a bá dé wípé ó máa dùn kódà túgò ojà iyọ̀ òní jà oyin máa pọ̀ ńbẹ̀ gbogbo ẹ̀ ó máa ṣe kíni lọ́jọ́ náà
1: a gbádùn ara wa
2: orin ìgbàlódé gbogbo ẹ̀. Àwọn tó wá lọ́dún tó kọjá ló lè ròyìn tó dẹ̀ jẹ́ wípé ọkà tẹ́jẹ lọ́jọ́ náà. Oh my god,
1: ẹ̀mi ò ní gbèsè kan la jẹ ẹ mọ̀ ìgbésẹ̀ kan mọ́ wà tó pé tí ẹ̀ bá jẹ nǹkan bì kan ó máa jẹ́ kú àmì mọ́ rẹ́bìtì pé ẹ̀ máa rántí ni.
2: Àwọn tí wọ́n jẹ tọdún tó kọjá wọ́n sọ fún mi pé wọ́n sì fi ń lálà pé kíní ọ̀hún
1: àwọn ọmọ láàrin ọjọ́ mẹ́ta atọ ọ̀tán lẹ́nu mi.
2: Amala First ẹ wá bá wa ra tíkẹ́ẹ̀tì 3,000 naira
1: tíkẹ́ẹ̀tì
2: ẹ lè rà fún ìyàwó yín ẹ rà fọkọ yín ẹ tẹ̀ fi ṣe surprise fún wọn pé bébì mo fẹ́ jẹ́ ká jáde
1: lóbi kan. Láti ìgbà táwọn míì ti fẹ́ra ó ti lọ bí ọdún márùn-ún ọdún mẹ́fà báyìí wọn ò gbéra wọn jáde rí. Ẹkẹ́tì ẹ̀ wá wọ ilé pé ẹ jẹ́ ká tiẹ̀ lọ sí Amala First 32FM. Ẹ bí kíbi tẹ́yìn bá wà àbá bóyá ẹ wò pọ́jọ́ yẹn gangan lẹ máa ráàyè kẹ tó wá. Tẹ bá pè wá kò ṣe ń tẹ́ pè nínú ẹ̀mí àbí mouthpiece àbí gbogbo àwọn èèyàn tí wọ́n wà lè iṣẹ́ tí wọ́n bá ti fi nọ́mbà wọn sílẹ̀ tí wọ́n lè bá yín ra tíkẹ̀ tó yẹ pé tó bá di ọjọ́ náà. A kàn kọrúkọ yín sílẹ̀yìn á dẹ̀ fi lè lọ ẹgbàá tíkẹ̀tì yín ni eléyìí. Ẹ lè rà fún yàn ẹ̀yin náà lè rà fúnra yín. Ẹ ní lórí àwọn ètò alọ́kan ìjọ̀kan tẹ bá rà fún yín lágbáyé ló ní ká fún yín ní tíkẹ́ẹ̀tì yẹn wọ́n sì ṣe àdúrà fún yín. Ẹ ti ní jẹ́ ẹ̀ní tọrọ jẹ́
2: ká tẹ̀sí fún àwọn èèyàn jọ. Ẹ ti lè wá sí Laughter House náà kẹ wá rà ẹ lè wọ pé jẹ́ ń wá sí Laughter House kí n wá rà fúnra mi orí òkè tẹ́ntẹ́ Premier Mọ́kọ́lá lẹ́yìn Premier yẹn tẹ bá ti tọ̀ lọ sókè sókè báyìí ẹ ti rí Laughter House níbẹ̀ 32FM.
1: Ẹ ṣeun.
2: Agbákín ọ̀rọ̀ tí à ń bá lọ lórí àjọ tí wọ́n ń ṣe ìtọpinpin lórí rẹ̀ náà ni ẹ dẹ̀ mọ̀ wípé iléeṣẹ́ ààrẹ náà nígbà wọ́n ni wípé bàbá wa Gbajàbí Àmílà tí wọ́n jọ lórí fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ wọ́n ní àwọn gbẹ̀rí bàbá jẹ́ àmọ́ ṣé kò yẹ kí ìwádìí kó fìdí rẹ̀ múlẹ̀ kí a tó mọ̀ wípé àgbèrè ẹnìkan jẹ́ àgbèrè ẹnìkan jẹ́ àti àwọn ìbéèrè míì tá a ti ṣe lẹ́yìn.
3: Èyí ò kọ ni ẹ rí pé ní 2025 ni honorable Gbajàbí Àmílà tí wọ́n ti kọ lẹ́tà nípa pé ẹnìkan impersonate àwọn tí àìrí yẹn sì wà ṣùgbọ́n bẹ́ẹ̀ rí yẹn ṣe wá wà tó náà wọ́n ti gbéṣẹ́ fún ICPC ó sì ti wà nílé ẹjọ́ pé kán ṣe ìwádìí tó gúnmọ́ láti mọ kí ni òkodoro. Tẹ bá wo arákùnrin yìí tẹ bá wo fídíò rẹ̀ ẹ rí pé èrò tí ń jó ọlọ́mọjàrí wàhálà o in fact ẹ̀dẹ́dẹ́ pọ̀ ṣe ojú rẹ̀ ó ti jò wálẹ̀ ohun tó ń túmọ̀ sí pé tèmi bá kọ́ rẹ̀ bọ̀ wàhálà ẹ̀rí pa ti mọ̀ ṣe bọkùnrin náà lọ wò ó bẹ́ẹ̀lì lónìí kinní kan lọ́la náà nǹkan kan ni ṣùgbọ́n ẹjọ́ ti wà ń lé ẹjọ́ àti pé ICPC náà oṣù kan wọ́n ń fẹ̀ pé láti mọ àwọn wo ní bẹ́nú ẹ̀ àwọn wo ní allocate resources fún wọn tán fi ń lò ó kí ló fà á tán fi lè wà nú àjọ yẹn tí fọ́tò ààrẹ ńbẹ táwọn náà gbé tí wọ́n ń bẹ̀ gbogbo àwọn nǹkan yìí náà ni ààrẹ ẹgbẹ́ kàchálà kan tó sọ pé ó ti ń wá àwọn kan tí ó dúró fún ẹni yìí tí ó bá dúró kankan ó ti ń ṣe gbé ọ̀ kankan àwọn alágbára kan láti náà ti kankan ẹ rí i pé ọ̀rọ̀ yẹn fà ó dín gan ju bá wàá ṣe rò lọ ṣùgbọ́n ní tá a fẹ́ ni pé tóṣù kan bá ti gún àmọ́ nàìjíríà ọmọ bíi iléeṣẹ́ ààrẹ àtàrẹ lérè pé ẹ̀rí àti èsì àbọ̀ ICPC ó ń dà ọ̀tọ̀ ti lẹ́jọ́ ọ̀tọ̀ ní ìwádìí tẹ́yìn rí àwọn olówó involve ṣẹ́gbàjà wà involve ṣe sẹ́kítì ńbẹ́ńbẹ́ àwọn olówó nínú iléeṣẹ́ ààrẹ because ní ìṣẹ́ni kò lè gbójú gbóyà kó ní òun ò lọ dárú ẹ̀wọ̀n òun ò lọ òun mọ impersonate tí ìwà kó ní àwọn.
1: Mo padà sí ìròyìn tó jáde lánàá tí a bá wojú ìwé kẹsàn-án àti ìkejì-dín-ní-ọgbà ìwé ìròyìn Vanguard tó jáde lánàá ibe lo ti ni pe ohun ya 40 million
2: 400 million
1: lati secure PFIPC appointments ta lo kunwo na fun
3: awon ologbowo yen e ri poro yen tin da abrab awon kan loni abrab awon kan la awon wo lo n fun won e sa se domi
1: sha wa le ri go a le ri ipo kankan gba ni Nigeria abi ni agbon bi kan nile ise kan la se pe a fi owo gbobe le ni
3: e n soro opo student loan ti won fa won yen la in institutions ka kiri sa won tin gba commission lori re o si nbe ni e n soro awon olose ni kan awon ara ilu nko ni bo le de lile ise ijoba kan te fe gba kan ti won ni e ni fun ani nkan ni aye yo ti e ka ta ru eri
2: agba ke
3: everybody so di pe a ngba kan lowo eyan di norms
2: ki a to mo faye sile fun awon ti won pe wa lati le ka wo oro oju ojo bi iroyin ti gbe loju iwe keji the guardian laaro yi pe o sese ko je pe laarin ojo mewa si asiko yi ojo yo mo fojojumo ro ajo nimet ti won bojuto oro ojo ojo na won si ti fi iroyin kan jade saaju bi won ti daruko ipinle meta din ni ogbon e to sese ko je pe ekun omi o waye ti won si ti so fun pe e wa loju lala kan fi sori e gba awon igbese lati tako irufe nkan bayi iroyin kan wa jade loju opo kaye lujara lana ni bi enikan ti ri arakunrin kan ni ipinle Eko ti won si se odidi bi kini panti to won ko panti to ti kun won si si sinu ojusun agbara ti eyin o si tun lo kana e wo nkan ti won waye ni ipinle Eko lati yojo e ba won eyan tin pariwo awon mi ni le won ni isin won ti fe doluweri won tin bomi ji won bomi sun ni
3: e bi asa ore mi kan o ni e ti o ni simu pool le ni isin komo we lo komo we bo ni
2: agbakise ijoba ni o tu gbe igbese to le to lori oro ni abibo ni
3: eri ko tele ngana o sele in china ekun mi e ma po e wo le ise wa yi bi se n pariwo oru to lo a pariwo odun yi lati jala ti bere sawun yan yato te ba de eyan ona bi woro du park wa ta dale tan ba wa se yen tamina yen e wo le bo se drainage yen ile kunbe di dem dem ni o kunde nu ni awon oni wa nda se biru okun to da leko na ni ai moju mo ra wa po se ri pe aye jan awon awon ti o kawe ni ka awon literate ni ra ni o se le ile literate ni won se dale
2: ile eko ni o ile eko ni o isele tan so
3: e ri pe ko si pe nikan ile nikan pe awon kan awon ti o kawe lo n se ru e awon to mo we se ru baba awon gangan ni kini yen po ju si lara e wo loju agbara for that matter I moye ti won se to so mi o ni wa omi o waye ti o gbona ti e lo yo waye lo a si nri ile ti wo da yo lo dibi kan yo wa ya wole enikan yo sa won kan suta to n gbe awon eyan lo to n pa awon to ba dukia je to n fe mi sofo won tun wa n pa lori pe ah laarin ojo mewa o te ba ri ojo ojo bi ta wa na gbogbo e sopo to ti o wi pe omi omi lefo ti ori bi ti o ja si se to ba ja omi yen lembo la nlo ti na awon eyan o si yato iye pada o si laarin wa kini se wa iya te ba ni joba o se ai mo ya awon wole wole ti won lo kake tawon ba yo se se wole wole bayi e lo wole e ba do
2: won ya se
1: oja la awon wole wole lo nsin awon o lagbole mo oja won lo nisin yi o si ye yin oja won lo
3: awon eti mo mo won lo agbole daada daada temi ti pari won bi betari
1: agba kin se re pe o je o ye ki awon wole wole kin won ma to sise papo pelu awon agbofinro mi boya tin ba tin jade ki won ma fe olopa tele won leyin
3: yo se pataki ori won ma na won o ta ma to won na won tan awon to na won tun apolo se ton ma ri won le nikan sigbele ngba ti o pe o se ponore bu kan lelu ta wa ina ni so ki la won so ai tori bo te fe pa lo won o si pa aye ati emi awon eyan lara tumu ka so so so selu ti sawa na ni o affect
1: eshun
3: awon alagbara to wa Nigeria yi ko le affect won
1: eshun
3: awa ta wa ni kan na ni
1: e ja mo kan se awon ara le die die ka mo ba da bi ose boke boje 0705 5949 0809 7949 +23 4906 2009 49 ibiton le ba fi ona sila le junto awon nkan ta ba pe kelu ni ke ba wa da si pelu agbekale yi to gun re ti a fi ni tabuku awon adari pele pele la gba mu kuro pele
2: hello
4: e ka ro
2: ma
4: o
2: e ka ro
4: sa òtí bàbá mi ń bẹ̀ ẹ kárọ̀ iṣẹ́. Ìtí ẹ wọ́n ṣe pẹ̀lú tẹ̀sẹ̀ sọ́tọ́nì sí ti àwọn omi àgbàrá nǹkankan yẹn. Ọlọ́run bá ń gbọ́, àwa ara wa là ń fa pọ́bẹ́mù fúnra wa. Ní last week, orí ẹnìkan ó gbé ilẹ̀, ó gbé sí ẹ̀yìn mọ́tò. Ó lè dúró lẹ̀ gbé ilẹ̀ jáde ní ìgbà yìí. Mo bọ́lẹ̀ láti orí báyìí. Mo jẹ́ sọ pé ọ̀gbẹ́ni jẹ́ òye kó máa dalẹ̀ sílé ni. Ó ní kí ló kàn mí bẹ́ẹ̀. Ó ní kí ni tèmi. Ṣé èmi ni mo ní ibi tó ń dalẹ̀ sí mi? Ọ̀pọ̀ pàpà ni ìmọ̀ tí mo lè pè ní. Tó bá yẹ pé mo mọ̀ tí mo lè pè ní, ó yẹ kí n pè yàn kó wá mú bẹ̀. Kí mo dúró sí pé wọ́n yẹ kí n pè yàn pé ǹjẹ́ ọ̀yọ́ ẹ̀wá mú máa yìí. Ṣé rí ẹ̀fíṣọ́ àwọn tí ò mọ àwé nìkan, àwọn èèyàn tó wà láìsí tó tó àgbàrá. Gbogbo rẹ tí ìjọba ń sọ gbogbo pé ẹ má ṣe bá ẹ má ṣàwé ẹ má ṣe gbogbo bá wa. Àwọn tó lé gan ń dà.
5: Ẹ ṣeun. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ orúkọ yín àti ẹ̀sìn pé.
6: Mr. Ojo láti airport.
5: Ẹ ṣeun.
6: Ọ̀rọ̀ nípa àwọn tí wà láti wá bá wọn sí ìwádìí. Ó mọ kí ló ń ṣẹlẹ̀ nípa àwọn tó bí àtìyàn tó lórí ohun tí èmi fẹ́ sọ ni. Ẹ jẹ́ kí gómìnà ó ṣe tó fẹ́ ṣe. Ó yé gómìnà. Ó yé ọmọ tí ń sọkún. Ó yé ìfẹ́ sí rẹ̀. Ọmọ tí wọn náà ti ń sọkún. Ó mọ̀ pé tí bàbá òun bá dé yóò béèrè lọ́wọ́ ìyá rẹ̀ pé kí ló dé tó nà ọmọ yìí. Ọ̀nà tí ìyá sì fi ń nà ọ̀ dáa. Ó yé wọn ọjọ́ yìí wọn aráàlú ti ń dá sí ilé ẹ̀ pé máa tẹ mọ́tò yẹn. Ẹni tí wọ́n lè pẹ̀ yẹn ló lè. Wọ́n ló lè ní. Kí wọ́n dá mọ̀ yín lẹ́sẹ̀. Ẹ mọ́ dẹ̀ wá òsì láti ìyá ara yín mọ́. Àbí ṣàlùfẹ́ wọn tó ń kú pẹ̀lú gómìnà mọ́. Fáyọ̀sì wá. Gómìnà wà nǹkan tó ṣẹlẹ̀. Ẹni ọmọ kí ni bí ọmọ iṣẹ́ àwọn aráàlú o? Kí gómìnà ó sì máa kó máa wẹ̀. Àwọn tó sì lè ràn lọ́wọ́ nìyẹn. Àwọn.
5: Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Hello. Ẹ káàárọ̀ o.
7: À ń balẹ̀ Aziz láti orílẹ̀-èdè Amẹ́ríkà ni.
2: Àgbọ̀ yín sà.
7: Ṣé bí gómìnà ó sì ẹ̀ jẹ́ kí wọ́n kú kí wọ́n bá wa di wọn débi kan tí ọba á fẹ́ gómìnà lọ rùn lẹ́sẹ̀ wàá pe àwọn tí wọ́n bá fẹ́ pèkú á máa dá sí i. Àjọ ti ní gómìnà lọ́kọ́ máa ní. Ẹlẹ́ẹ̀kejì nípa àwọn tí ń dalẹ̀ sójú àgbàrá. Káà lébùn ẹ̀ ti ń dalẹ̀ sójú àgbàrá. Ṣé rí ìjọba wọn ti kúrò ojúṣe wọn. Àwọn gbọ́ òpèsè nǹkan táwọn yóò máa dalẹ̀. Ẹ má gbé lẹ̀sẹ̀ yí mọ́tò.
5: Ẹ̀sà tẹ bá dé òjé ibi tí wọ́n ó ní àwọn ibìkan tí wọ́n máa ń gbé àwọn tí wọ́n dalẹ̀ síbẹ̀ tẹ bá débẹ̀ ọkàn kún àkúnwọ́ sílẹ̀ ni tẹ bá dé àwọn ìgboro yẹn náà àwọn ibìkọ̀ọ̀kan náà wà tí wọ́n ń gbé sí.
7: Nígbà wọn ò gbé tẹ́rí ẹ bá rí ibi tí wọ́n sọ nǹkan sí òní ilé ìṣẹ̀fẹ́ gbé mọ́tò mọ́ ẹrù káàkiri. Ìgbà tí wọ́n sí Nàìjíríà wọ́n ẹsẹ̀ gbé láti àdúgbò tí mò ń gbé lọ sọ́dọ̀ ẹgbẹ́.
5: Ṣé ẹni gòrò dalẹ̀ ń lé ibi tí ibi tẹ́ dé sí un ṣé ẹ gba gòrò dalẹ̀ níbẹ̀?
7: Gòrò dalẹ̀ ṣé gbogbo ẹ̀ náà gbà ló gba gòrò dalẹ̀ àdúgbò bẹ̀ ní ṣé gbogbo àdúgbò ní gòrò dalẹ̀ ń wọ̀.
5: Ṣé ẹni gòrò dalẹ̀ ń bẹ̀?
7: Nàìjíríà ni ṣé rí àwọn kan bẹ tó yẹ pé wọn ò tí ì rówó jẹun débi pé wọ́n lọ rówó gba gòrò dalẹ̀ níjọba.
5: Wọ́n sì rówó ra nǹkan dọ̀tí ibi tẹ́ dé sí kẹ́ni tẹ́ wá láti ìlú Èbó àwọn tí wọ́n ti wà láti ìlú Èbó bá wọn ibilé tí wọ́n dé sí ilé wọn gbọ́dọ̀ ní gòrò dalẹ̀ torí pé wọ́n ń débi tí ò ṣe.
3: Ṣé rí ara ń tà ń sọ náà pé àwa tí a mọ̀ bàbá wa tó sọ̀rọ̀ tán ní ìsáta lẹ́nìkan lè ju rẹ̀ sí ìlú Èbó. Ẹ wá ní sáwọn tí ó ṣòwò jẹ ní òru ìṣèkó ṣé tómi bá dé ṣé ọmọ ìṣèkó a kàn ń bú ìjọba nìkan ǹjẹ́ àwọn gangan provide ìfura wa ǹjẹ́ a ṣe ẹ̀nà kí la expect kó ṣẹlẹ̀ a níjọba kátó ṣùgbọ́n àwa náà tún ń dákú ètò
2: àbúrò. Àmọ́ àgbà kì í ṣe a lè fi ìdí rẹ̀ múlẹ̀ náà pé àwọn gbọ́ àwọn àdúgbò yìí náà ni bóyá àwọn ọkọ̀ tí wọ́n mọ ń kó dọ̀tí tí wọ́n ń dé.
3: Gbogbo àwọn ọkọ̀ míì ẹ gé private ní pọ́ mọ́tò yẹn.
2: Ẹ já túgbọ́ lẹ́nu aráàlú. Hello.
7: Ẹ
2: káàárọ̀.
5: Ẹ káàárọ̀.
7: A kú ojúmọ́ o.
2: Ẹ ṣeun.
7: Tẹ́rí lórí ọ̀rọ̀ ilẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ lé lórí. Ìjọba ó ṣiṣẹ́ kó tó lè wá sí ìmúṣẹ.
2: Apá àbọ̀lẹ́ ti pè wá ó kọ yín.
8: lo sinu agbole akuku ani gbo ba be e lo wo ile wo ale si lati ba kekere wa lati dale sinu gbeta mbede o ti ma la o to la gbara.
5: Eshun nti o ba da ko loko meji ko dani gbogbo awon iwa bayi to ti di baraku eja tun se kun ba mo fi eyin buwa eyin te ba n se ruwa be emi ni kunle fani eko kale
2: gbogbo awa ta wole loju opo Facebook a mo riri yin o asidupe lowo yin e se gan ni olu sola omo momo loko mi agbenu so yin nu o somo oloku
9: be Iwoye ati erongba to jeyo lori eto yi lo je ti eni to soro ti ko si ni nkan kan se pelu iwoye tabi agbekale ikanni 32 FM 94.9 Ibadan.

ẹmí ìrẹ̀lẹ̀ jogún ẹ̀ fún mi. Torí mò ń fojú sọ́nà sí ọ ni Ọlọ́run mi. Bẹ́mi ṣe ń ṣiṣẹ́ lórí ilẹ̀ ijó ọmọ wọ̀ ọ́ lókè níbi tó jókòó sí. Iwọ́ ti kára rẹ ni kó jẹ́ èrè mi. Dákun jọ̀wọ́ máa tọ́ mi sọ́nà lọ́sàn-án àti lóru.

0: ẹnìkan ò ní gbìmọ̀ ràn láyé lókè ìpẹ̀ tá àwàyé kó yọ tẹsẹ̀ ẹlẹ̀ igbó tá àwàyé wọn ni wọn ò jọ gbó tá a gbé bí ni ọ̀nà tá àwàyé ò jọ bí èèyàn wà tá a bá wá búrin bùrin tá a bí yẹkan ẹni pàdé àbí tá a túbọ̀rọ̀ ẹni pàdé a mọ ìyá ni lórí lọ́pọ̀ gbàjà wọn tó bí ni lọ́mọ lọ. Adé afọ̀rẹ́ ni abùfolùkù èèyàn. Níjọ́ tí iye kan ní bákọ̀ tí ò fi nǹkan kan lọ ni ẹni tó sì jẹ́ ọ̀rẹ́ yẹn á máa fi gba rẹ̀ lọ̀yàn lọ́pọ̀lọpọ̀ gbà. Ojúmọ́ aláyọ̀ fún gbẹ̀yìn tó ń gbọ́ wa jákèjádò àgbà láyé lóòrọ̀ tòní lórí ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32 FM 94.9. Ẹ má jẹ́ kó jẹ́yà lẹ́nu àti láàtì lásá odò okun gbogbo ẹ̀wọ́ sọ̀ sí. Iṣẹ́ yá rèé lórí rédíò 32 FM 94.9 ìkànnì adẹ́rìn pòṣónú tá a wà ní Laughter House òkè tètè Premier Mọ́kọ́lá ní ìlú Ìbàdàn.
1: Ọjọ́ kọ́ bọ́ sẹ́, ọjọ́ mi lọ́la.
0: Ohun yẹn ṣàrà ọ̀tọ̀ àbí? Bẹ́ẹ̀ ni a mọ̀ rí bẹ́ẹ̀ lọ́pọ̀.

sharing 32 FM ta wa wa ita wa ita wa yi ise te ba fu spanner ta gbara spanner o ka mo ngba mi iyan mo npe player ise yare o ye ko je pelu magaji adebayo ti amiyu ṣùgbọ́n spanner ń bẹ̀rẹ̀ nu iṣẹ́ lẹ́ni player wa gbà ṣe ẹ̀ ṣe ni kara ole magaji mi ọ̀fàfà àwọn tí ní wọn ò ní gbó láyé kó dàbí ta jáàgbò mọ̀mọ̀ ò ní fọ̀n kó dàbí tèèyàn yẹkẹyẹ ò ní kẹnu gbókò fún àdídùn jọ tẹ yà wò kó àwa ni wọ́n ń pè ní ẹ̀dà abimbola lamid afa lamboroki ẹ káàárọ̀ olórí iṣẹ́ yá.

lẹ́lẹ̀ láàárọ̀ yìí máa kàn gbà wá nímọ̀ràn bí mo ṣe ń kí wa kú ojúmọ́ tí mò ń bẹ lọ́hùn pé kó jẹ́ kẹ́ni ó fọre fún kó wá wa dákunjọ ẹ wá mi ò gbọdọ̀ wá lásán láàárọ̀ yìí ó gbọdọ̀ rí nǹkan kan mú orí wọn ti ní òní balẹ̀ kọ́mọ yìí nǹkan kan yìí ò sì ní rìnrìn ìbàdàn láàrin nù bó bá rọ́gbọ́n kan ń bẹ̀ wọ́n rà má lájẹ

ẹ wò ó jẹ́ kí n dá bí ọgbọ́n kí n pa orin ìdáná tí n bá mú mi wọlé tán a wà sí láwẹ́láwẹ́ gbogbo ibi tá a fa ìjọ rìn sí àtàwọn tí mo ní kẹ́ ẹ torí ẹ̀ kẹ́ ẹ mú gègé kẹ́ ẹ mú tákàdá kẹ́ ẹ ṣe àkọọ́lẹ̀ a máa dá lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ wípé ìtàn tí wọ́n ti ẹnu ẹni tó ṣẹlẹ̀ sí wọ́n sọ fún yàn ọgbọ́n ọbẹ̀ ó dùn ó kọ́ ṣùgbọ́n ìtàn tí bàbá mi sọ fún mi tí mo wá sọ fún ẹ̀yin àlàfo ti wà ń bẹ̀ ó ti dalábala mi àlàfo ti wà ń bẹ̀ torí bàbá mi ṣe dàálẹ̀ fún mi ó ṣeéṣe kí n mọ̀ lè dàálẹ̀ bẹ́ẹ̀ tán àtúnrọ̀ ó ti wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ wà gbọ́n kọ́ ó ti dabala mi ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ sí èmi tí n bá sọ fún ẹ̀yin wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n làáfi ṣọgbọ́n ọlọ́run já fọ̀rọ̀ ara kọ́gbọ́n láàárọ̀ yìí ẹ mú gègé kẹ mú tákàdá kágbádùn àdáadáa ni abdulsalam adigun ni amojú ẹ̀rọ mi tíṣẹ́ tò níjọ dàwápọ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ wa ń bẹ́ẹ̀bì náà tí wọ́n fojú sí chikmus ń bẹ́ẹ̀bì by emmanuel bákan náà ikmat yekin àti ọmọ bàmí barakat adiamo àjọ ń bẹ́ẹ̀bì tí mọ olórí ẹbí akíkomidọlápọ̀ the versatile typewriter ẹ jẹ́ àníṣòwò wájú mọ́ ń padà bọ̀.

ah on jobi eni pa fe sumo jo oja ta ba to jo oja de a mu kini bi to lati to ti lapere. Let me put this before you this morning. Bawo la se le ko aye ati okuwo wa ti ijidida ru oro aje kankan oni le ti subu ni turbulent time ta wa e pelu economy ati hardship to gbagboro kan to ba je pe motivational speaker kan lo nbe mi soro e meki down tori mo mo pe eyin ti gun di oke ṣùgbọ́n tí n bá rí ẹni tí ilẹ̀ ti yọ̀ tó jẹ́ pé mo rí jàsápò ṣubú rí máa máa gba ọgbọ́n lọ́wọ́ wọn. The architecture of resilience, building a life that doesn't break. Lẹ́kàjọ bójú wo bígbà yóò ṣe ní gbà wá dànù yóò bá pé bígbà bá ń gbani ká máa rọ́jú ẹjá ò bóyá jọ lọ rọ́gbọ́n kọ̀ọ̀kan láàárọ̀ tòní. A lójú ọjà ń padà bọ̀ 32 FM 94.9 kúkalẹ̀ o.

0: 32 FM 94.9.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ẹ káàbọ̀ padà látòjú ọjà. Thirty two FM 94.9 ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Láti òró ọba ilẹ̀ ní ṣe.
0: Iṣẹ́ yàrí lọ́wọ́ òró tò ní ètò mọ́gàjì Tìámíyù Adébáyọ̀ ni. Ṣùgbọ́n mo sọ fún alẹ́ kan pé tá a bá rí spanner a máa ń lo plier ní 32 FM.
2: Ọ̀nà lòun ti ṣe tọ̀nà.
0: Wọ́n ti fẹ́ gba àwọn ilẹ̀ mọ̀lẹ́bí kan mọ́gàjì lọ mójútó.
2: Ẹ má forí ògùngùn wé tàtí òró ọba gbogbo ẹyẹ ní ṣe pátápátá.
0: Ó ṣeéṣe kẹ́ ẹ ti mú báyìí rò kẹ́ ẹ ti mú wòye gẹ́gẹ́ bí mo ṣe ṣàdí ẹ̀ fún alẹ́ kan pé a rí ọgbọ́n kọ́ ìyìnrín ní Ìbàdàn lárí.

0: do ba ma wi pe en ti o da so fun ni torun e lawo
1: ta fala bele we la be to yoju
0: but most times what works for me may not work for you and vice versa Iyalaje babalaje se ati denu se laaro yi aba wa si nwoju ojo yi ni ofe da ojo ife da je o wawo die awon chuku emeka ti ta gogo oja tan ni ogun pa
1: e ma fori ogun mo ta ti oro
0: Àwọn ànàyọ ti lọ gba ọjà tẹyin ń tà yẹn tẹyin sọ pé jòrò àwọn ànàyọ ti lọ gbà ń bò mí wọn ti tà tí ò sí dára ọjà wọn. Ó ní ẹ̀mẹ́ka tó ń ta electronics ó ti lọ gba building material ó ti tà ń gbà tẹyin ò tí sí ṣọ́ọ̀bù tọba wa ya ẹ̀ nà mọ ibo mọ ń lórí èèyàn ni. Ẹ̀sùn dáadáa ẹ̀sùn dáadáa ẹ̀sùn ẹ̀sùn yẹ̀ sí ẹ̀yìn sọmọ́rí.

The architecture of resilience, building a life that doesn't break. Atẹ̀yin tẹ́ ń bẹ́ ń lé atẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nídìí ọkọ̀ atẹ̀yin tẹ́ wà lórí ọ̀kadà. Ọjọ́ tí èmi ti mọ̀ pé ẹni tí ò lè là ni ẹni tí ò bá gbìyànjú láyé. Ẹni tí ò lè ṣe dáadáa tí ò lè jiyàn lókè pẹ̀ ni ẹni tí ò bá ní ìgbìyànjú rárá.

ẹni tí retí ẹ ti pinlẹ̀ tí ó gbìyànjú rárá tí ó sọ pé mi náà rí dan kankan. Bá a bá mo rí olóyè láti gba ìwé láàbá tíjọ mọ́ ṣàṣepọ̀. Òbí tó bímọ sáyé gan tó kó gbogbo wa lẹ́kọ̀ọ́ mọ̀ tí ó yanjú kò mọ̀ tí ó sin òun tó bá mọ̀ tí ó sin òun nínú ọmọ ni. Ayé ọtọ ní ìbámọ́ tọ́jú ẹ̀ lọ́tọ̀. Mo ṣe ṣe pọmọ ènìyàn dájú náà àwọn ọmọ mi oúnjẹ rẹ̀ ìbámọ́ yàtọ̀ ní ìtọ́jú tí ó fún. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ à ń gbìyànjú lókè ìpẹ̀ ló ṣe rí. Wọ́n sọ̀rọ̀ Adébáyọ̀ tí Amíyù gan fún yín, wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún yín lẹ́nu. Lórí ní tí mò ń bá bọ̀ pé architecture of resilience building a life that doesn't break. Bó o la ṣe ṣe nírú ìgbà tí a wà yìí tí gbangba ni economy yìí ó yí gbé. Bùkátà ń fẹjú. Ọ̀rẹ́ làwọn àtàwọn low herbs. Mo máa ń sọ èdè kan pé Ọlọ́run má jẹ́ kọ́mọ mi kó tẹnu wọn jáde àbí kán rò lọ́kàn pé kí ló dé tí mo gbọ́dọ̀ mo tí ì wáyé náà Ọlọ́run. Ìnira ní jẹ́bẹ̀. Ń ṣe gbọ́dọ̀ Dangote wá kí ló dé tí mo gbọ́dọ̀ bí n bọ́ láwáyé. Tọmọ bá ti rò ó tí èdè yẹn bá fi jáde lẹ́nu ẹ̀. Èèyàn ti fail.

Ah, ẹ jẹ́ kí n ṣe báyìí. Ìjẹ́ arántí pé ní àsìkò kan lórílẹ̀-èdè tá a wà yìí. Ice water la máa ń mu. Ice water tá a máa ń dì sínú ọ̀rá, ọ̀rá white. Inú àmù la ti máa ń bomi nígbà tí àwa ń dàgbà bọ̀, inú àmù. Refrigerator ayénu. Yóò tutù kú ni. Èmi ìmọ̀ tó fà sí ta ń wíjì èṣe wá ní nǹkan kan. Torí ọmọ rí ń sàlẹ̀ rẹ̀ ni. Tọ́ máa jó personally. Personally. I go deal with you. Ta ń wíjì kò sì ṣe wá ní nǹkan kan. Tí mo fi dàgbà tá a bẹ̀rẹ̀ sí kàwé mo tó gbọ́ typhoid. But all of a sudden, some people came up. They developed ice water nínú ọ̀rá. A máa ń rà ní wọn naira. Ṣé wọn naira náà ni? Owó yẹn kúkú ti bàjẹ́ gbẹ dorí dúró. Wọn naira náà ló máa jẹ́ ń gbà yẹn la máa ń rà. Ṣé kò lè jẹ wọn naira? Tí mo sọ wọn naira sì nítumọ̀. Ìgbà tí mo ń sọ yìí. Àwọn kan ló kọ́kọ́ dì sínú ọ̀rá. Ìròrí kan nìyẹn. Torí mi lè kọjá níwájú ilé àwọn Abdulsalam Adigun. Ìní pè ní mama salam o, mọ mi ẹ káàárọ̀ o, ìyá mi salam ẹ káàárọ̀ o. Bá ṣe sọ nìyẹn. Ìyá mi Dọlápẹ̀ ẹ káàárọ̀ o. Bó ni mọ rẹ ń kọ́ o. Bá ń kí o, mo fẹ́ mumi ni, wàá wọbẹ̀ wàá mumi. Confirm, wọ́n lè fún ẹ lóúnjẹ. Yes, wọ́n lè fún ẹ lóúnjẹ. Àsìmọ̀wú àbẹ̀bí àgan ìyá bàbá tèmi tó bá ìkọjá wájú ilé wa tó kí wa tó fi kí mọ̀mọ̀ pẹ́rẹ́ ó kọ́ ẹ̀kọ́ ó gba ẹ̀kọ́ lọ. Tí ó sì pé wọ́n ń lórí ọmọ kan lébi kan ẹ̀ tí ìyá gíran ti lé jíìpù kiri. Torí ọlọ́mọjọmọ mi ó jẹ́ ńlé kejì nísìn. Njẹ́ ò lẹ ti rí mọ́sà mọ́sá sí mọ́mọ́ wo ni ó jẹ́? Ẹ sí adìẹ orí adìẹ wọn bá kó wá mọ́sùkì ni. Bọ́ọ̀ fẹ́ kéw gan ọlọ́mọ sá sí ajaja Thursday. Mo rántí Yumbas. Ẹgbẹ́ alásàlátù kan gbà náà. Mọ́sà tiwa ọ jẹtẹnu ó kù sápò. Àyàbá ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. Ibi tí mo lọ ni pé all of a sudden there came the idea of omi inú ọ̀rá ice water. Ẹnìkan náà àwọn kankan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ à ń tà. Níta bá ti dojúlé Nàìjíríà ti ẹ̀ ta. Ẹ wọ̀rọ̀ rédíò náà nísìn. Ó ti di pure water. Ẹ lọ bè lọ́wọ́ kálukú pé èlò ni wọ́n ń pa. Ọ̀pọ̀lọpọ̀ nísìn bàbá ti parí ètò tán nísìn ọ bọ́ ta ọmọ ẹni tó yàwó ọkọ̀ lọ́wọ́ rẹ̀. Nígbà tí owó wọlé àti dojúlé àyàbá ni ọ̀rọ̀ ọjọ́ mi. Agbẹ̀dún ara wa díẹ̀ láàárọ̀ ìmọ̀ bọ̀.

0: 32FM, 94.9.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi àmà refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: táwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Ma wo mi bi mo se fe yin
3: mo n gbo ta ti tu efe
4: 32 FM 94.9

ìròyìn rẹ lẹ́kùn rẹ́rẹ́ ààrẹ asòfin ilé asòfin àgbà lórílẹ̀-èdè nàìjíríà goswill akpabio náà ló ti jẹ́ kó di mọ̀ wípé ilé asòfin náà yóò túbọ̀ mọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu fún ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà nígbà tó ń sọ̀rọ̀ ní ilé asòfin ọ̀hún nílùú àbújá akpabio tún fi kún ọ̀rọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà iná ni kí wọ́n túbọ̀ mọ ní ìdánilójú nínú ilé asòfin ọ̀hún wípé wọn kò ní wararo nínú mímú kí àkóyawọ́ kó wà fún àwọn aráàlú lórí àwọn ọ̀rọ̀ tó bá ń jáde ní ilé asòfin náà náà nígbà tí ó tún ra àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti mọ̀ wípé ilé asòfin ọ̀hún náà ló jẹ́ tiwọn kí wọ́n sì rí dájú wípé wọ́n ń tẹ̀lé gbogbo àwọn nǹkan tó bá ń wáyé àti eléyìí tí wọ́n bá ń ṣe ní ilé asòfin ọ̀hún fún ìdàgbàsókè àti ìmúgbòrò ìṣèjọba àwarawa síwájú sí lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìròyìn mìíràn ẹnìkan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí àmọ́ tí ó jẹ́ wípé ìlú ti Massachusetts náà ló fi ṣebùgbé Reverend Benjamin Madu tó jẹ́ àlùfáà ìjọ ti Catholic kan tó sì jẹ́ pé ilẹ̀ America náà ló wà àmọ́ tó jẹ́ wípé ìwé ìgbélù rẹ̀ eléyìí tí ó fi ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi chaplain ní ilẹ̀ ọ̀hún iná ni ọjọ́ ti lọ lórí rẹ̀ arákùnrin tí wọ́n porúkọ rẹ̀ ní Benjamin Madu ọ̀hún náà ló gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ tó jẹ́ ọmọ ìjọ ti diocese Abakaliki nípínlẹ̀ ti ẹ̀bọ̀n yẹn lẹ́ni tó jáde láyé lọ́jọ́bọ̀ nígbàtí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n jẹ́ kó dìímọ̀ wípé arákùnrin náà ni ìwé ìgbélù rẹ̀ ni ọjọ́ yóò lọ lórí rẹ̀ tó bá ti di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ilẹ̀ America tó fi ṣebùgbé náà tó sì yẹ kó padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà nígbàtí ìjọ rẹ̀ ní ilẹ̀ yìí sì ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́wọ́ sí pípé tó bá dé wọn yóò wá iṣẹ́ ẹ̀mí ẹ̀ ṣe fún un àmọ́ nínú ọ̀rọ̀ ìdágbére tí ẹni ọ̀hún tó fi léde iná ló ti wípé kò wo òun rárá láti padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí bí kò ṣe àwọn ìpèníjà tó òun ní ilẹ̀ America náà kò tó di wípé ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Wàyí o nípínlẹ̀ Ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ yìí ti fìdí rẹ̀ múlẹ̀ wípé wọn ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́ta kan èyí tí wọ́n máa ń ba àwọn ojú irin tó jẹ́ ti ojú irin tí ọkọ̀ ojú irin ń gbà kọjá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ pé àwọn nǹkan tí wọ́n ṣàmúlò tí wọ́n sì rí lọ́wọ́ wọn tó jẹ́ àwọn tó yẹ kó jẹ́ ti ojú irin náà ló tó ìgbà mílíọ̀nù náírà ní ìjọba ìbílẹ̀ ti Súrúlérè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ yìí Ọláyinka Àyánládé náà ló wípé wọn fi kélé òfin gbé àwọn ènìyàn wọn lẹ́yìn tí wọ́n gba àwọn ìtanilólobó kan èyí tó jẹ́ pé lẹ́yìn náà ni wọ́n kanlùṣẹ́ tí wọ́n sì tọpinpin wọn débi tí wọ́n fi rí wọn mú nìkan bíi aago méjì tó kù díẹ̀ kó lù bí ìṣẹ́jú márùndínlógún lọ́wọ́ ọ̀sán nígbà tó tún ṣàlàyé sí ọwọ́ iwájú sí lórí ìṣẹ̀lẹ̀ náà ló jẹ́ kó dìímọ̀ pé láti ìpínlẹ̀ Niger ni wọ́n ti fi ọkọ̀ kó àwọn tí wọ́n jí ọ̀hún tí wọ́n sì kó wọn wá sípínlẹ̀ Ọ̀yọ́.

0: ìfúwé koko kòrókò ìfọ labalábá sí yàtọ̀ sí tẹ́yẹ àwòdì bẹ́yẹ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ àkànṣára sólóńgó 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.
1: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32 FM 94.9 ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté premier. Mọ́kànlá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbá. Ayé ṣebi ṣe wa ni agbọdunnu eto to n paronu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ.

0: e ma gbo won ayo nti o ma pa ile ri e ni sunku.
1: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà ó kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí ń Richard Card. 500 naira 500 naira. Ẹ̀rin, a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Àrùn, ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè, tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀fà, onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Eje, onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

kí máa kí n kàbọ̀ sórí ètò ìtẹ́ tìǹdúródé sáré budá lẹ́tọ̀ ètò báyìí ni sáré budá ẹ mọ̀ bá ṣe máa ń ṣe ẹ kàn pé náà ni ẹ bá ti pè ẹ wà dárúkọ yín ẹ sàdúgbò bí tẹ́ ti ń pè àti ìlú tẹ́ ti ń pè lẹ́yìn eléyìí ẹ wà mú ìbéèrè kan tẹ́ bá ti wá mú béèrè àjù sí yín bẹ́ẹ̀ bá ti dáhùn ẹ̀ ó dọ̀bẹ̀ nú o ó dìrà pé gbogbo àwọn ẹ̀bùn tá a ṣèlérí fún yín àti àwọn tí ń ṣàtìlẹyìn fẹ́tọ̀ wa ó ti dìrà ká fi wọn ṣọwọ́ sí yín ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ní báàmùtà àdèmọ́lá adéjùmọ̀ ẹ̀ káàbọ̀ sórí ètò yín sáré budan.

0: Hello.
1: Hello, sir.
0: Hello. Hello. Hello, Ekason.
2: Hello, Ekason.
0: Orúkọ yín bí tẹ́ ẹ ti ń pè o.
2: Báwo gani o? Láti jẹ gbogbo.
0: Ẹ káàbọ̀ sórí ètò wa o. Béèrè. Amina. Ìbéèrè ẹlẹ́ke ló lẹ fẹ́ o.
2: Ẹ fún mi ní ìbéèrè ìkíní.
0: Ìkíní látẹ̀kan. Òwe lọ́bádé o.
2: Ẹ fún wa.
0: Ẹ kàn bá mi parí òwe yìí ni. Ebura, ká fojú kè gbodò.
2: Ebura.
0: Ká fojú kè gbodò.
2: Ó pàkà sọ o.
0: Ẹ mọ̀ jẹ́ wọ́n mọ̀ búbi jẹ̀bú pé mo mọ̀ òwe. Ṣé bàbá ti lọ?
3: Hello,
0: sir.
3: Hello, Ekusen.
0: Yes, sir.
3: Mo ní àwọn èèyàn wá sọ.
0: Wọ́n dé tán nísìn.
3: Sir, dúpẹ́.
0: Yes, sir.
3: Mẹ́sẹ́gì àǹtí mẹ́rì tí mo fẹ́ nìkan sí ilé tí àǹtí mẹ́rì ní kìrìsẹ́ẹ̀dì.
0: Ẹ má wọrí wọn ti ṣètò lórí ẹ. Ẹ má
3: wọrí.
0: Kò sí wàhálà.
3: Ẹ fún nọmba 9.
0: Nọmba 9. Bàbá.
3: Yes, sir.
0: Ẹ bá mi dárúkọ. Ẹgbẹ́ òṣèlú àkọ́kọ́ ta ní lórílẹ̀-èdè Nàìjíríà. O ní akọ́kọ́ fi dìbò pa.
3: NNPC.
0: NNPC. Ọkà bíbẹ̀ ni bíbẹ̀ kọ́ kétò tó parí àmọ́. Èmi mọ̀ pé NNPC ilé epo ní ń jẹ́ bẹ́ẹ̀.

0: Hello. Hello. Hello. Hello. Láti Àpáta. Hello.
1: Ẹ
0: káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sórí ètò. Ìbéèrè lẹ́ẹ̀kìlú lẹ fẹ́.
1: Ìbéèrè number 16.
0: Ẹ kàn bá mi dárúkọ oríṣi ilé ẹjọ́ méje ta ní Nàìjíríà.
1: Báwo
0: sọ
1: ní
0: ilé ìgbẹ́jọ́? Hello.

torí ijọ́ mi ọ̀rẹ́ ń pa ní ilé àǹfààní àti gba ìbéèrè kankan mọ́ kákan dá àwọn ìbéèrè tó pa ká sọ díẹ̀ díẹ̀ ni torí ijọ́ mi ẹ̀yin náà mọ̀ gba àwọn gbajúmọ̀ olórin fújì tó wá láti ìlú wa ń bì yìí o ẹ mọ̀ dáadáa tírí lẹ́dà ni o táyé kọ́rẹ́nsì ṣáídì òṣùpá ni aláìjẹ́ àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sam kwara ji ọjọ́ kejìlá oṣù kẹjọ ọdún 1989 ni ẹ rántí òun ló fà á tí wọ́n fi máa sọ pé bọ́ọ̀lù lọ́pọ̀ kwara ji bọ́ọ̀mù lọ́pọ̀ délégi wá ilé alájà méjì ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìlú ọ̀tà ló wà ìlú ọ̀tà ló wà o torí ijọ́ mi-ín èyí tó tún dàbí rẹ̀ ẹ̀yìn èyí tá a pè ní rẹfrí àkọ́kọ́ tó jóbìnrin fún eré ìdárayá tí a fẹsẹ̀ gbá fútbọ̀l jẹ́mílá buhari ni o jẹ́mílá buhari abíni tún bi ni abéèrè tún béèrè ní ìjẹ́ àpọ́mọ ẹ̀gbọ́n ẹni lọ́mọ ẹni torí ijọ́ mi-ín tó tún dàbí rẹ̀ àwọn ìlú tó pé ọba ni wọ́n ń jẹ kì í ṣàrẹ lọ́dọ̀ wọn uk wà ń bẹ̀ saudi arabia bẹ́ẹ̀ náà ní spain norway nkọ denmark morocco cambodia belgium àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn orílẹ̀-èdè tí ò ń sábà jagun tí wọn ò tiẹ̀ járí costa rica iceland switzerland vatican vanuatu èwo ló tún wà ń bẹ̀ ó dà ní pé báyìí a ní rí ọjọ́ mùsùlùkùn títọ́ á di ọ̀sẹ̀ tí bò láṣẹ lérò àtàmú àkọ̀tún ètò wá sétìgbọ̀ yín ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ni o bá àmọ̀tàn àdèmọ́lá àdéjùmọ̀ títí dìgbà náà ire

0: ọjà o.
1: Ẹ káàbọ̀.
0: Ìyá bíi ti ń síbò nìkan.
1: Ah, bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ orin, bó o wá ni látàárọ̀.
0: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan ká kó fáwọn tí ń bá wa dá.
1: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ìta nǹkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta mi rẹ ni bèrè lọ́wọ́ mi pàápàá.
0: Kí ni tó dé o polówó ọjà rẹ ni.
1: Mo polówó èrè yóò wọlé náà ni ìyí ti rẹ ni bí mi.
0: Àwọn bọ̀ ni wọ́n ti ń polówó ọjà rẹ yábí ti sin.
1: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí
0: ìyá bíi ti sin ìwọ lọ sọjà rẹ lófò bẹyàn bá fẹ polówó ọjà tí ó gbọpẹ lórí ẹ rédíò 32 FM 94.9 fẹyìn ẹ ibẹ làwa ganu sí níbẹ la sì ti ń gbọpẹ ìwọ náà bá wa fẹ rírì ṣe kí akọ lọ polówó lọdọ wọn.
1: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
2: Alaye se o mo meme
3: emi mo meme
2: se o mo meme
3: emi o mo meme
2: o mo meme
3: meme
4: What's wobe? Can I mount ballet to my station while I yen bug boom? A yellow vibrate here, frequency is 94.9. 32 FM, a year any. Oh, yeah, money. Any old gun here, a shrill on you come at any. Oh, yeah, any. Laugh. Boom. Oh, God.
5: Makan choko repete, nkan se stizi re.
6: Are you ready?
7: A se la campagne tropicana.
5: Gbese 32 FM, ko rerin. Composure lo fit re.
8: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
9: Show me your 32.
10: Ogada Ewa Am I worried? Am I worried? Am I worried? Me or Lama say? Worry. Look at that. Don't lie for 12. Me love. Me or Yaron.
11: This skit was performed by Gorosau Ekiti.
12: 32 FM 94.9.

0: kò sẹ́ni kẹ́ni tó lè báyàn ṣàìsàn kálukú ni kò tọ́jú ara rẹ̀ àlàáfíà tayo àlàáfíà náà lo ògùn ẹ̀mí lẹ́yìn àlàáfíà àlàáfíà náà tún ni
1: ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ìlédùnà mi tó fún wa lẹ́yìn ara tó dára
0: kájọ máa dúpẹ́ lọ́wọ́ olódùmarè tí ò fi san ara ẹ̀jẹ̀ ara wa tí ò fi dè wá lókùn
1: fẹ́nu ṣe bóde ó fẹ́ yín ṣe bọ́glárì
0: lórúkọ olódùmarè ọ̀hún náà là ń wúre fún gbogbo àwọn tí ń bẹ lórí àìkété àìsàn
1: ṣàrà ṣe wáyárì
0: nílé ìwòsàn tàbí nínú ilé
1: fẹ́jẹ̀ ṣe kọ́rẹ́ǹtì tí ó dẹ̀
0: ẹ sàn lágbára lọ́wọ́ àdẹ́dà
1: ẹ̀rù tó dára lásìkò
0: ẹ̀yin dókítà wa tẹ̀ ń bẹ lẹ́nu iṣẹ́ tẹ̀ ń tọ́jú àwọn aláìsàn lọ́wọ́lọ́wọ́
1: àlàáfíà ló
0: ọmọ ìtọwó oníkọlà kú o
1: ọ̀rọ̀ mo wí àlàáfíà tayo
0: gbogbo wọn náà ni wọ́n sàn láṣẹ olódùmarè
1: ìlera
0: gbogbo àwọn tí ń dààmú kí ipá àwọn tí ń bẹ lórí àkété àìsàn kára wọn ò lè yá ẹ̀yin náà ní dùbúlé àìsàn láṣẹ olódùmarè 32fm 94.9 ìkànnì tá a ti ń dẹ́rìn ipò ṣonú bá a ti ń sọ fún wa wípé ó yẹ ká ṣiṣẹ́ kò yẹ ká ṣọ̀lẹ́ bẹ́ẹ̀ náà ló yẹ ká dunra wa nínú kárẹ́rìn-ín 32fm náà ó tún fọn rere pé tọ́jú ara rẹ̀ àìsàn nìkan náà ni mo sún ẹ̀dá láyé kó lódùmarè kó mọ́ fàìsàn sí wa bó ti wù kó mọ̀ ẹ jẹ́ máa kí wa lẹ́ẹ̀kan sí wípé ẹ káàsán ní gbogbo ibi tẹ́ ẹ ti lóore ọ̀fẹ́ látún ti máa gbọ́ ìkànnì yìí 32fm 94.9 fẹ̀yìn ẹ̀ laughter house premier yield mọ́kọ́lá nílùú ìbàdàn òun náà la wà dókítà orí afẹ́fẹ́ òun lè tò pẹ̀lú olúbíńpẹ́ tí ò ka dókítà bí wọn ti ka dókítà bẹ́ẹ̀ náà ni mo ka lọ́ọ́yà nǹka dókítà wọn mọ́ sọ fún yìí o nǹka dọ́kítà o nǹka dọ́kítà nǹka dọ́kítà o olúbíńpẹ́ fàtóyè ló kọ́ mi ẹ lórí ọ̀fin olódùmarè ẹ máa bọ̀ lójú òpó ayélujára yìí ẹ wá wo dókítà ẹ wá wò wọ́n àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ètò yìí yàtọ̀ fún pé a fi ń lara wa lọ́yẹ̀ a fi ń ṣera wa létí nípa bá a ṣe lè mójútó ìlera wa ó yẹ kó tún máa jẹ́ ohun ìwúrí fún gbogbo àwa òbí nígbà tá a bá ń rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà àwọn òṣìṣẹ́ elétò ìlera lórí ètò yìí báyìí ẹ ṣe bí àwa tí kálukú run oyún ti tiẹ̀ sínú fóṣù mẹ́sàn-án bẹ́ẹ̀ náà ni wọ́n ru bí àwọn dókítà wa yìí náà tí wọ́n fi dì ní ńlá ẹ jẹ́ àtọ́jú àwọn ọmọ ẹ jẹ́ kálukú wá bí n tágbára rẹ̀ ó kà á tó lè tọ́jú gbogbo wa náà la fẹ́ dìyà dókítà bàbá àwọn òbí wọn léèrè kò sọ̀ ń tójú rí dókítà ń bẹ pẹ̀lú mi akọ́ṣẹ́mọṣẹ́ àpò oògùn ni wọ́n àwọn tí wọ́n mọ̀ pè ní pharmacist bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí nǹkan tá a ti fi sórí ìtàkùn ayélujára láti jíròrò lé lórí pàápàá jùlọ lórí àkàpé àkàpọ̀ ẹ sábà ń dà á papọ̀ ẹ bá ń lù ú papọ̀ ẹlòmíì báyìí tó bá ti mu oògùn tó wọ́n sọ́wọ́ bí ìgbà téèyàn fẹ́ wọn gàárì jẹ ni àbí ìgbà téèyàn bu bisikì tó bọ́wọ́ báyọ̀ ń wọ̀n àbí rẹ̀ sì ṣìṣe la mọ́ ń wọ̀n ẹnu kí làwọn nǹkan yìí ti fi ń ṣe wá olúbíńpẹ́ ò ká dókítà bí mo ti sọ dókítà wa ọmọ tómi láyọ̀ ọba ẹ̀ka àsán
2: olóòtú ẹ̀ka àsán gbogbo ilé àtàgbogbo àwọn olùgbọ́ wa káàkiri ibikíbi tẹ̀ ti ń gbọ́ wa lọ́sàn yìí
0: ẹ ṣeun dókítà ọmọ fẹ́ràn yorùbá yìí ọmọ dùn dáadáa
2: bíi títí yín
0: ó ti dáa ẹ ṣeun ẹ ní tààràtà gẹ́gẹ́ bí nǹkan tá a ní pé ká jíròrò lé lórí lọ́sàn yìí ẹjẹ́ àkọ́kọ́ wò wípé oògùn lílò kí ni oògùn lílò kí ni oògùn túmọ̀ sí nílò iṣẹ́ wo olóògùn ń ṣe ǹjẹ́ oògùn tiẹ̀ ní oríṣi oògùn àbí oògùn náà olóògùn ń jẹ ni.
2: ẹ ṣe púpọ̀ olóòtú gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè àwọn oògùn jẹ́ àwọn nǹkan tó ṣe pé tá a máa ń lò fún ìdènà àìsàn fún ìtọ́jú àìsàn àti fún láti jẹ́ kí ara wa kó máa ṣiṣẹ́ kó máa ṣe dédé bó ṣe yẹ kó wà mo dẹ̀ fẹ́ sọ pé gẹ́gẹ́ bí oògùn ṣe wà fún láti máa gba ẹ̀mí là torí táìsàn bá wà ọ̀pọ̀lọpọ̀ ṣàṣà ní àìsàn tó wà ń sìn ti o ni lo pe ka ma ni ogun lo ogun ki ara ba le ya gege bi mo se so ogun je nkan to se pe o se pataki to wa fun ka ma fi dinu aisan ka de fi ma toju alaisan ki ilera won ko ba le pada gege bi ogun de se wa mo ma lati mo ma feran lati se apejuwe wi pe ogun lilo wike bi ida
0: oloju meji
2: ni tori pe ti bi ogun se wa to nse se fun anfani ara gege na be ni o se pe o le fa ilera si ara o da se se to ye pe awon ogun yi ta ba lo dada o se se ko se pe won ma ba awon eya ara je kidirin fun afojusun wa osan yi anwo kidirin wa ati edo wa o se se pe kidirin ati edo wa de je awon eya ara to se pe ko se mani awon eya ara kan wa to se pe o se se ko se en to gbadura na sugbon to ba se bi en pe won gi ese ni abi won gi owo iyen oni ko gi emi kuru sugbon awon eya ara kan wa to se pe ko se mani bi opolo okan edo ati kidirin
0: ko se mani ni
2: be ni ko se mani to ba se pe nkan kan wa to sele to ba awon eya ara yi je o wa lara nkan to se pe o le ge emi kuru ta ba wa so pe looto kidirin ati edo ara wa won je eya ara ko se mani o fi han wi pe awon eya ara yi o se pon o pon dodon fun wa lati se wi pe lati ri wi pe a n toju won daada ogun de wa lara awon nkan to se pe ti a ba n si won lo o le tete ba edo o de le ba kidirin ara je
0: e seun dokita e wa je ka wo a n soro nipa akapo ogun ki le lero po ma sun awon eyan de bi pe ka lo ogun po ka da papo lorisirisi nitori iwosan ara wa sugbon lai ni di odo eyin awon eyin dokita gege bi akose mose depo pe bi won te wa so pe o da iye ogun bayi iwo ogun bayi o ni ke lora ki le yin lero wi pe ki je ka wa
2: e se olotu fun ibere yin tin ba mo ni pe ki yan nana e o pin si orisirisi ona ikini ni aimo etawon ibo ma pe ni ignorance
0: okay
2: be ni aimo tori la aimo e pe lilo si gbigba itoju lodo awon to se pe won kose mose to se pe won le to se pe won le to wa sona to le se aboju to fun wa bo se je ka lo ogun yi aimo yen on lo ma nja ko se pe olukaluku kan ma ngba imoran ni ona ti o to ni ona ti o to pelu gbogbo foran aye lujara nsin opopolopo ko se nti o le sadede gbe phone ko sadede ma se video ko ma gbayan ni moran lai se pe eni to se pe boya won ti fun ni iwe ase bi license lai ni iwe ase tabi lai ni iwe certificate to se pe to je nkan afihan ta fi le mo pe eni yi
0: akọṣẹmọṣẹ
2: o wa lara ṣe wa ri ma ka ogun po o pin sorisirisi ona elomi ma n robo alaye te juwe eya ara kan ni pipe eyan mu orisirisi ogun elomi ma n robo ya ti ohun ba fe lo ogun bayi bi o se nse mi bayi tin ba ti lo tablet kan ko le gbo nkan to nse mi pipe je ki fi meji meta merin pe to ba fi ma ko papo lai mo pe ewu to ro mo ma ka orisirisi ogun yen mo tori pe elomi a ni e ba mi mu lagbaja e ba mi mu tamedun mi fe ma da oruko ogun beyen lai mo wi pe iru eya ogun kan na to wa ninu lagbaja to so ati tamedun ogun kan na ni ta ba mu mejeji papo te nlo se ri pe ise lilo die
0: ndo ma se
2: lo ma se iyen apa kan ona mi to se pe oro akapo ma wa pelu pe elomi looto agbere a lo ri dokita a lo si ile iwosan a ri dokita wa so fun pe ogun bayi to ba fi ma dele elomi a tun gba ni oju pe ogun dokita yi pe ko le sise to mu agbo yi ko tun lo mo agbo ti won mo nkan to wa nu e agbo ti won mo eni to kan po agbo ti won mo orisirisi nkan to lo papo nigba to ba mu to ba lo papo mo ogun ti doctor de koko ta di pe kidirin ati edo o bere sin sise kise a bere sin baje
3: yato si yen elomi ngba mi elomi ti o ba ti lo ogogoro ti o ba ti mu alcohol iyen another way to se pe ta fi le so wi pe a si lo akapo ogun ogun na niyen elomi to ba se pe o se po ti lo si ile ogun ri ile iwosan fun itoju to ba de to se pe a ogun ti doctor ko fun mi lele ngba ti mo lo si ile ogun bye bye apere nkan to nse o ma jo nkan to fi toju mi na lai mo iru aisan to je pe tori ngba mi aisan aisan ma njora
0: aisan ma njora
3: aisan ma njora lai se pe won se iwadi ti dokita ni gbega e se iwadi bayi pe a le fi idi e mule pe iru aisan bayi bayi ni o nse ti a mo pe ngba mi awon ami aisan symptoms aisan ma o le ma jora a ma ni igba ti mo niru nkan bayi bayi
0: eyin ile mi na lo
3: eyin ile mi na lo
0: iwo na lo
3: iwo na lo
0: amo dokita yin na wo nigba ti ara ba nroyan abi tara eyan to eyi ti ara nroyan ti ori sin fo yan se mo pe se ko ye ki keyin o lo ogun efori loto keyin o lo ogun ara riro loto bi yan ba mu ogun ara riro e ko le ni o ya gba fi agbo yi ko fi lo agbo yi o si se e ba ogun to lo yo si se ara riro tabi pe oda ebi an ti ko ogun ebo fun gba logun ebo to je tara riro laaro to ba di losun ko ma gbo si bawo ni e se ri irufe ilo yi si
3: iru asa bayi ta so te so yi asa ti o da kan asa ta de ti ri pe lori sirisi ona lati ri to se pe o n ba edoje o de n ba kidirin je asa ti o da ni bi pe ka ma lo agbo ati ogun oyinbo asa ti o da ni o de se pataki nkan ti mo fe mo tu fe so pe ko n se ke boya mo fe so wi pe awon agbo kan wa to je pe ti o da agbo to ba se pe won ti se iwadi le lori ti won ti ri wi pe looto daju agbo yi ise bayi bayi bayi ni o nse tori ka so tooto opolopo ogun oyinbo ta nlo nsin idi agbo lati yo won jade ta mu won lo lab to wo pe ah kini nkan to wa nu ewe mi ti won fi nlo fun nkan bayi to da se pe won ti wa se iwadi iwadi ti yan ona e pe ah bayi bayi bayi nkan bayi lo wa nu ibi bi won da se nlo ni awon ogun kan wa to se pe to ba nlo to nlo agbo to nlo pelu
0: ogun ebo
3: se lo ma sise lodi sira
0: wow
3: o ma ma sise lodi sira
0: oda
3: idi ni yan mo fe so e je kin land idi ni yan to se pe o se pataki ta ba ti fe ra ogun
0: okay
3: ka ma lo si odo awon akose mose ogun
0: oda emi wa bere bere bi te lo sa se gbogbo odo awon akosemose apo ogun ile itaja ogun se gbogbo ogun ta ba ti ra nbe nje oju lowo ni won ni nja lo soju oja a lo oju oja mo n pada bo ta ba ti pada de a ma te siwaju lori eto dokita ori afefe o na leto 32 fm 94.9
4: aseju ni ka gbe si radio mi 32 fm ti wa okay Ojo se ntesiwaju ohun mimu ti sagbara adotun to gbagboro kan Predator Energy edegbeta naira pere ni rati e loni Predator Energy dari isakoso re
5: Ibadan Amala Fest 2026 is here let's eat and celebrate when the rhythm drops the taste buds dance the biggest celebration of our heritage is back 32 FM 94.9 proudly presents the Ultimate Food Festival, Amala Fest 2026, the second edition. Mark your calendars. Get ready for an explosion of culture, music, and endless flow of authentic Amala. Whether you like it dark and rich, or light and fluffy, we've got you covered. Paired with the ultimate soup combinations, Ewedu, Begiri, Ila, and rich Efo Riro. And let's not forget the assorted proteins, freshly cooked meat, tender kpomo, and savory fish, all swimming in mouth-watering stew. Taste the best from the most legendary Amala sports across the region. From Bibire Food Canteen to the famous Iya Adija Alamala Adeoyo and the iconic Iya Oyo Alamala Gbaremu Market and so many more. But wait, there's more. Show us what you've got in our exciting food challenges. The ultimate Amala eater. Who can finish a mountain of Amala in record time? The Amala pounding master. The ultimate test of strength for the best texture. The the fast eating champion, speed, precision, and pure appetite. To participate, pick up your form at Laughter House, Mokola, Ibadan. Venue for the event, the Recreation Club, opposite Adamasiba, Ibadan. Date, August 29th, 2026. Come ready to eat, laugh, and celebrate the rich taste of Yoruba culture. Get your tickets now at Laughter House for just 3,000 Naira. Or call us directly on 0806-218-5194. Amala Fest 2026.

0: tún ti tó máa lọ lò kó fà sí pé ẹlòmíràn gbogbo ẹ kọ ló wù.
1: Ojú òpin yẹn ò tán dáadáa ṣùgbọ́n ṣe gbìyànjú láti gbọ́ díẹ̀ wọ́n ní ṣe ǹjẹ́ kò pọn dandan fún èèyàn láti lọ ṣe àyẹ̀wò ìtọ́jú ara rẹ̀ kó tó di pé yóò máa lo oògùn.
2: ìyẹn da ó dẹ̀ pọn dandan torí nígbà míì kó tó di pé dókítà kọ oògùn fẹ́yàn ó ní àwọn àyẹ̀wò kan tó máa ní pé kéèyàn ṣe.
1: àmọ́ ṣe gbogbo àìsàn náà ló yẹ kéèyàn owó
2: kọ́kọ́ ẹ ṣe rí yàtọ̀ sí ìyẹn ó dáa kó ṣe pé ẹ̀ẹ̀kan lọ́dún fún àwọn tó jẹ́ pé bóyá yàtọ̀ sí pé bóyá ẹ̀kọ̀ọ̀kan ara ru mí àbí mo ní báwọn tọ́jú mi bẹ́ẹ̀yàn ṣe ń dàgbà sí ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan lọ́dún àwọn àyẹ̀wò kan wà tó ṣe bó ṣe pàtàkì fún obìnrin irú bí ojú ilé ọmọ wọ́n máa ń yẹ̀ ẹ́ wò àgàgà téèyàn bá ti lé ní 40 ọdún wọ́n á ní kéèyàn ṣàyẹ̀wò ojú ilé ọmọ torí àrùn jẹjẹrẹ tẹ́gẹ́ tó bá yẹ pé ó ti tètè bẹ̀rẹ̀ wá lè tètè tọ́jú ẹ̀ kó tó di pé ó kọjá àyè jẹ́ yàtọ̀ síyàn àwọn àìsàn kan àwọn ìwádìí kan náà wà ẹ jẹ́ ká máa yẹ ìfúnpá wa wò wọ́n lè fa wo bí ṣúgà bí ọ̀rá bó ṣe pọ̀ sí nínú ẹ̀jẹ̀ wa so ó dára kéèyàn máa ṣe àyẹ̀wò ẹ má jẹ́ ká máa dúró títí dìgbà tó yẹ bó dìgbà téèyàn bá rí àìsàn torí pé téèyàn bá ń ṣe àyẹ̀wò lóòrèkóòrè tó bá ṣe pé àìsàn lúgọ síbì kan àbí tó yẹ pé bóyá ó kì í farapamọ́ tí ò tí ì brẹ́kẹ́tẹ́ wọ́n á lè tètè mọ nǹkan tí wọ́n máa ṣe kí wọ́n tọ́jú ẹ̀ kó tó di pé ó ti kọjá nǹkan tí agbára èèyàn kọ̀ọ̀kan ká so ó dáa bẹ́ẹ̀.
1: Adigun Absalam ó ti ń nawọ́ sí mi báyìí bí ìgbà téèyàn ń darí ọkọ̀ lójú pópó o ṣeun ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ dókítà wa Ọmọ́tómiláyọ̀ ọba gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn nípa pípò oògùn òyìnbó bẹ́ẹ̀ náà ni wọn ò dárìn wọ́n wá pẹ̀lú dókítà Blessing Ògúngbè tí àwọn náà jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ṣẹ́mi náà lè kọ́ ṣé tí kò tí ó ti bọ́ wà àbíbò láti kọ́ṣẹ́ dókítà kò ṣàyè mọ́
2: tó bá wù yín
1: èmi lágbo mélòó
2: kò sí ọdún mẹ́fà
1: péré yẹ́ èmi ni ká bí gbogbo òlú Alhaji Mufta Ogunride Mari Dọ̀tí wọ́n ní kìí kàn ṣe pé kéèyàn ò kàn gbà pé ó yá kọ̀wé oògùn oògùn rèé fẹ́yàn kankan kẹ́ẹ̀kan lọ́ọ́ lò wọ́n ní a gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ àpò oògùn òyìnbó tàbí àwọn dókítà bí wọ́n ti kọ́ náà nìyẹn màmá wa Rashida Adérìntọ́ ẹ ṣeun àdúpẹ́ ẹ jẹ́ à ń tún lu àwọn iléeṣẹ́ tó mójútó ètò ìlera nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́gọ ẹnu tòun ti ìfọwọ́sowọ́pọ̀ wọn lórí ètò láti máa gbé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà wá sí orí ètò yìí bẹ́ẹ̀ náà ni dókítà Happy tí wọ́n jẹ́ NMA chairman wọn ẹ ṣe àdúpẹ́ ẹ ní ṣiṣẹ́ lágbára lọ́wọ́ Olódùmarè lórúkọ gbogbo àwọn olólùfẹ́ ètò dókítà orí afẹ́fẹ́ Alhaji Abdullatif Adiamo àti alàgbà Ọlátúndé Dennis wọ́n ní kí ẹ̀yin dókítà wa tẹ́ bá ti wá kí ẹ máa fi ipò ń gbẹ kí a máa gbé fún yín ẹ ṣe ẹ má bínú sí wa
2: ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀
1: adúpẹ́ ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi my GM nìkọ́ni 32 FM Peter Ọmọ mo dúpẹ́ lọ́wọ́ yín Lucky Thomas òun náà ni olóòtú ètò dókítà orí afẹ́fẹ́ olúbíńpẹ́ Fátóyè lóko mi bóyá tó bá di lọ́jọ́ mẹ́jọ á fi àwọn nọ́mbà kan síta fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa láti jẹ́ ká jọ máa jíròrò ní ojú òpó ayélujára tó jẹ́ ti wásaàbù láti máa pàdé àwọn dókítà wa ìbéèrè tá a bá fẹ́ ń bẹ̀ àtàwọn dókítà tá a bá fẹ́ kí wọ́n máa gbé wá ẹ̀yọ́ a máa jíròrò lórí ẹ̀ pẹ̀lú 32 FM 94.9 títí ìgbà náà àti lẹ́yìn ìgbà náà ibi ò ní ṣẹlẹ̀ sí wa dókítà wa ẹ ṣe tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa olúbíńpẹ́ Fátóyè lóko mi ire o.

32FM, 94.9. Òkìtì ọ̀gá òṣèkú gìrìwọ̀ ọ̀fọ́ba aládé. Ọba Lúgan nìkan ló mọyì ọ̀nà tí kán tọ̀. Ṣé ti kágbóhùnsáfẹ́fẹ́? Fẹ̀yìn ẹ̀ 32FM 94.9 Laughter House, Orí òkè tètè Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkàn ni dáti tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀yìn afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: Turmeric and Cola. Explore your freedom.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Moves must be made. My people just work hard. Dreams and challenges motivate us. But

0: dandan ni ko mo je o jaya to ba ti debi keru ti eru ba si ba to ni mo ke nigba ti mo gbo iye ti a fi wo asekagba idije feye agbaye ile to lo lowo yi ni ti nkan to ri respect to ti gbe ese kan so waju won ma meke lu boya je ma kiyan ke boya mi ni mi ori owori nigba ti e ba gbo iye ti o gbe wa wo asekagba idije bo lola fese gba ile to lo lowo lagbon ti america ka ti be bo sinu kara kata ko to di pe mo ma won royin ti a fe pe kelu lowo oro le to ni lori 32 fm 94.9 abi mbolala mi dun oruko mi sporty crystal royin ti je o di mimo wi pe lilo andre santos no ko egbe bolu manchester united ki se lori idi meji awon egbe agba bolu chelsea so pe agba bolu lo kesi won wi pe o se tan lati po o keraja tori idi meji kan bi ko se pe iko ti chelsea wo ni sinu dije kankan ni ile europe iyen ni sa ta fe mu na lo fa tan fi ni awon yonda re atawa gbenu so re pe kan lo ba iko yewu ile tan ba ni lokan lati soju fun kan lo ba won soro ti yen o de be ndu awo gede gbe ka bo so le jami nu karakata to lo lowo nbi na nibi ti ko ti fc cologne ti ti mo jade o ti chelsea so na ni pe agba bolu oje wewe to nbenu ko ti egba bolu manchester city yen iyen regan eski na ni awon nilo lati darapo ma awon agbabolu omodun 18 ni a ti fife han si pe aye re o wa ninu kan ti ko lo ohun lodun awon elewure lorede germany won si ni awon fe gbe baba jelade on alaya lo ni bi na ba ti wo amo kede fe nte ejo lolufe ere ibo lola fese gbaja keja dura gba nla aye eja tun so le di bimo oro ohun o ti pa on pa lowe on la ro nu bayi tori pe bi nkan se lo bayi ni si ko si boju kankan nbe mo ipe ti Kylian Mbappe eleyi to pe akegbe re yen o lise nijo ni pe wa da po mo ninu kan ti Real Madrid ta n pe kelu gege bi nkan ti to je wa gagba ninu ko na Florentino Perez te kede to dibo ti ohun si lo lori ran pe lagbaja ni tamedo ni pelu bi aba ohun se se adeun bi pe ohun gbe agbawalu kan rin kan eleyi ti o ja aye laya ba ti soro lowo e o leyin ti ko torede France ti en borele so worede Spain ni ajale tanatan wero yi jo dibimo wi pe o lise lo ti fi venu ehan bayi o lati da po mo iko ti Real Madrid bi be ni bi be si wa ko a mo mo nigba kan ti ngba kan to ba feju oju to ba fe no ju tan sugbon tan gba ni pe iko Bayern ti en so pe kenikeni ma na bobo yen omo awon ni won ni an kan ti ngo okera won ti po okera ja bayi won ti wa agbabolu mi eleyi ti won fi jiro o lise to ba je pe ni gbeyin gbeyin epa oka lati da agbabolu ohun du lati da po mo iko ti Real Madrid ke ese royin to se tutu jade o ti din to ti lu foto ro lati bi jobe jobe ta kan ja dodo ko ti Manchester United na nu karakata an na bi ti ba dedi sin won ni ona ti fe digbo lori agbabolu ti ti ndo dere lati sa to koja iyen Angelo Stila lati nu league to rede Germany be inu Bundesliga inu ko ti agbabolu Stuttgart ni wi pe owo tun be lori agbabolu ti so pe lawon akoko kan di igba mi won ni owo ohun on lo bi million 4 o din ni ogoji owo euro ti an le fi gbe ngba na sugbon bayi won ni aye ti owo ohun to ti le se ra be o lo ti tenu bodo bayi o a je pe to ba wi ko Stuttgart ni won dale agbabolu na lori karakata n bele lori ranran sugbon tori akoko won mo mu kekeke ni eja tu oju agbabo mi na boya tu le ri mi eleyi ti o fe wulo fun yin lolu boya egbe agbabolu ti yin na wa nu karakata iko ti Aston Villa na nbe nroyin be ni Aston na nbe nu karakata eleyi ti o je jade lowo ti oni nikan ba se ngbo won so pe iko ti Aston Villa won ni lati tun arin gbogbo won se labe sakoso olukoni da Emery won ni won ti sumo iko Galatasaray bayi lati gbe Gabriel Sara la ni ojo pe rete si asiko won ti fi die mule pe won kede agbabolu gege bi agbabolu tutun eleyi ti o mo jiro Yuri Tileman ati Amadu Onana ti won ti dagbere ninu iko ti Villa fun siwaju sa totun oro nbele na lori oro ta tun gbe yo won ni iko ti Aston Villa ina won tun pada wa jeja wi pe won ti ri atileyin gba aso won ti di aso ti en ko wole lori bayi alati ikileyin kan na eto nbele ara aso ko ti Arsenal ni ani won ti ko owo ibi ibi won ti ko le iko ti Aston Villa na lori bayi lati ma je olugbowo won ka fi royin yun le ka mu emi to je mo iko ti Arsenal Newcastle United na ti pe iko Arsenal ni bi ti eti gbo won ti fe daada won to si je ko di mimo o na ni wi pe Bruno Guimaraes iye ti won na ti an na ko lo gba omo ajati ko ni iye ti won na tele tele wọ́n ní Guimaraes kò lè dín kankan bí ọba tí wá lé ní 100 million owó ti pọ́n ohun tá a gbọ́ pé kan ti Arsenal ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé wọ́n wá agbábọ́ọ̀lù tó jẹ́ ọmọ bíbí orílẹ̀ Brazil gẹ́gẹ́ bí ẹ̀tàn lè fi 160 million owó pọ́n láti fi gbé kó nínú kan ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle United ṣùgbọ́n Newcastle ní táwọn ọba tí wọ́n sọ ẹlòmínú lẹ́yìn Anthony Gordon a jẹ́ pé owó gidi làwọn gbà lórí irúfẹ́ agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ 100 million náà lówó ti ọ́ dálé agbábọ́ọ̀lù yìí lórí bá a ṣe ń sọ̀rọ̀ yìí Arsenal dé bẹ́ẹ̀ dúró pé bọ́kọ̀ ọba gbà bìkan yọ́gbà ọ̀nà ibòmíì lọ wọ́n ti dẹ́nu kan ti RB Leipzig báyìí ẹ̀jẹ̀ sì wá lọ́nà ọkọ̀ náà ni Antonio Nusa wípé kí ọ́ yọ̀ǹda agbábọ́ọ̀lù fún àwọn ní owó tó ń lọ bíi 140 million owó euro ṣùgbọ́n ikọ̀ Leipzig ni tẹ́ ẹ̀ bá ti rí owó ọ̀hún pé 100 million euro kò tí ì sọ́jà tí àwọn jọra láàrin ara wọn. àbíro yìí ṣe fìdí ẹ̀ múlẹ̀ nìyẹn o bákan náà làwọn nǹkan míì ń bẹ tó yẹ ká pẹ̀ kẹ́lù ṣùgbọ́n torí àkókò yìí ká máa fojú fò bí ẹni tí ò rí àwọn kankan ni lójú náà àti ri pé agbábọ́ọ̀lù ti kọ ti barcelona tí wọ́n ń tẹ́ṣán mọ́ pé àwọn fẹ́ gbé ìyẹn julian alvarez ilé tó mi àrágbáragbá mọ iye yamúyamú àwọn inú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ẹ gbágbẹ́ yìí wọ́n ti jó di mímọ̀ pé kì í ṣọ̀dọ̀ wọn nìkan ni o torí ikọ̀ ti arsenal wọ́n ń wa agbábọ́ọ̀lù náà lójú wọ́n sì láwọn ṣetán iye táwọn ó bà kólé victor gyokeres lórí láti lè gba agbábọ́ọ̀lù alvarez wá sínú ọkọ̀ àwọn ò ní sẹ́nu kù láti ṣerú ẹ̀ ní ìgbésẹ̀ ti àwọn ẹ jẹ́ ká wá bọ́ sójú ọ̀gbagadì gangan ká jó di mímọ̀ àná ọ̀nà pín nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gẹ́gẹ́ bí olùkọ́ni fún olùkọ́ni díje jesham lẹ́yìn ọdún mẹ́rìnlá tó ti wà ní ìsàkóso tó sì wá darí ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó ń bọ tó ń lọ bíi mẹ́rin ó dín ní àádọ́wà fún ikú ẹgbẹ́ àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè france nínú iṣẹ́ ìrìjú rẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ó kò nínú kan ti olympic marseille tó ó ti wá padà di pínpín báyìí o bá àdẹ̀ ṣe ń gbọ́ lẹ́nu wọ́n ní àwọn tó jẹ́ alákòóso bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn ní orílẹ̀-èdè ti faransé wọ́n ní wọ́n ti mú gbogbo àtòótò báyìí láti tọwọ́ òsì dẹ́ ń bọ ìwé gẹ́gẹ́ bí olùkọ́ni tuntun tí ó gba ìṣàkóso wọn bí ìròyìn ṣe ń gbé jáde làwa náà ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ ìyá burúkú tó jẹ́ wọ́n lánàá ó bá àwọn ìròyìn dé lónìí ìrànràn níbi tí kọ́ ti france tí wọ́n ti dọ̀dẹ̀ níwájú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti orílẹ̀-èdè spain ń kíyàn kó débẹ̀ ń dúró náà ká mú àwọn ìròyìn míì torí pé lónìí náà england àti argentina orogún adédigba wọn ó tún bẹ̀rẹ̀ ìjà wọn padà láti mẹni tí ó lọ kún wọn ní àṣekágbá ìyẹn kojú orílẹ̀-èdè spain nígbà tí wọ́n bá gbá tiwọn kojú argentina láṣálẹ̀ ètò níbí náà ṣe fìdí ẹ̀ múlẹ̀ ara ìròyìn tó tún gbé wọn òun ni ti kọ ti fly eagles orílẹ̀-èdè nàìjíríà báyìí o lẹ́yìn tó jẹ́ pé a gba ìfẹsẹ̀wọnsẹ̀ tó jẹ́ ti ẹlẹ́kùn ti ọwọ́ ìsàlẹ̀ lọ́dọ̀ wa ní àyíwọ̀run ilẹ̀ adúláwọ̀ tó ti ń pín sí ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì wọ́n ti jó di mímọ àwọn orílẹ̀-èdè tí orílẹ̀-èdè nàìjíríà tábà tọkàngbọ̀n ìyẹn orílẹ̀-èdè ghana togo àti burkina faso ẹ tó bá ti wá kógo jánu ilé náà ní ọ̀rọ̀ ọmọ kópa nínú ìdíje ti ilẹ̀ adúláwọ̀ tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 tó bí ẹ̀sì ṣàtò rẹ̀ báyìí nísìn wọ́n ni wọ́n kojú ara wọn nílùú abidjan èyí náà ni ẹ gbé àtòyé jáde o ti orílẹ̀-èdè nàìjíríà tí a máa kópa níbẹ̀ ọ̀rọ̀ pọ̀ tá a bá sọ ṣùgbọ́n gbangba ní èyí tí kylian mbappe tó sọ sí olùkọ́ni rẹ̀ àti àwọn akẹgbẹ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n bọ́rẹ́lẹ̀ lọ́wọ́ orílẹ̀-èdè spain ní àná mo kí ilẹ̀ kan sí pé káàbọ̀ sínú gbàgbọ́n sáfẹ́fẹ́ tiwa ní àyín abímbọ́lálà bíi lórúkọ mi sporting crystal kí yín o.
1: akínkùnmí ìdọ́lápọ̀ náà kì í káàbọ̀ sí ètò igi máa bá wà bọ̀.
2: ajígbọ́lá adọ́yà náà kì í káàbọ̀ sí ètò igi.
3: islamiyah alájùmọ̀kẹ́ sáré lóko tèmi o ẹ káàbọ̀ sórí àkótó.

0: Ya, eh ya toja bayi. Tori o da bi pe crystal rowo ri ti e. Eh, odun. Ya ba todo yin. Mm. Elone yin wo pe asikagba idije bo se ndun lo e. No. Ti ba jera mi lorun pe mo nanu nkan ti mo pa. Pe owo iwa mo nanu nkan ti mo pa. Bi elo le le fi wo. Final laarin Spain ati awon to ba tun borile ni.
1: Eh, ta ba ni pe cash si owo ile de wa Nigeria ke bi pe ba se mo bi ko lo se o ma show ball ni oke okun kokon mi ko bia a fe ko si bia bi 150,000 naira.
0: Okay. Okay. Eh ya gbogbo. Bi elo le yin le so pe final ni pe ko si to buru nbe na mo ti sise. O ye ifaji
2: lo. Danielo dollar ni abi
0: naira. Ni naira. Ni naira. No, pe mo le diju mo di so owo inu. Te n sise agun yin o. Te si di epo.
2: At least be 100,000 naira.
0: 100,000 naira. Fantastic. Ni lu puti ando lapo. In lo le le fi wo ase kagba e.
3: Olorun aba mi se ta ito fe mo se commentary. O si wala mi wo.
0: Eh lo la.
3: Lo la. Eh mi o ri nkan je ni gbogbo level $1,500 abi $1,000 te ma wo bo yin. Ini.
0: Eh ti a ba paro lori radio yi o e le lo Google e o. Ti a ba paro lori radio e le lo Google e. Eh ko se je se mistake amo mi se mistake eleyi. Ladies and gentlemen, ti a ba si pe dollar bayi ta ba si nisi ka si nisi 1575 naira 8 kobo. Yes. F is 7,013,885 naira. Let you go final. It's okay, you know. 7,013,885 naira 80 kobo. Ni owo to kere ju to ba ti ni owo ilowo osi lori aga ni final
1: 61 ti ma pa
0: sa
1: 61 o ti ma pa yan
0: popular nu o to ra fe ko ru pa rara o ni 297,515,767
3: ebo to e ki jo yin o ti na no seri ki se bo nikan le ma wo lojo yen se mo be e ko ko didi 30 ki bo to bere ma ko wo final opening event ta won kan ma ko wa
0: ko
3: ni ko ba su di kan play as si lo half time 30 minutes let to fi jo so esan o go nkan te wo ko jo emi loju
0: e ti ma never tele ko ni toju
3: nibo nibo le ti na e ma ko bo bo mlo inter so tele
0: ba si mumi
3: ko to di pe dije yi bere ni ara ara e gbagbe e yo ku lowo naira mi ma boya ri fan kan to ja raburabu mi
0: ojo e je ka yo ku lowo naira e te pe fe wo bo yi den na euro esan 4451 euro
3: now ẹnìkan fi fọ́nrán kan léde ẹnìkan tó nínú àwọn tó jẹ́ oníròyìn tó wà lórílẹ̀‐èdè amẹ́ríkà tí ó ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wípé èló ni wọ́n ti ná nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún yìí láti wá láti orílẹ̀‐èdè tí wọ́n ń gbé láti san owó òde àti láti wá àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ẹni tó dárúkọ tó kéré jù ló sọ $50,000 ẹni yẹn mo dẹ̀ láìkì irúfẹ́ ìbéèrè tó ń béèrè lọ́wọ́ àwọn ènìyàn ń béèrè lọ́wọ́ wọn wípé irú iṣẹ́ wo ni wọ́n ń ṣe púpọ̀ nínú wọn sọ̀rọ̀ nípa wípé mo bọ́lá ńlé ni family mi ni irúfẹ́ bísínẹ́sì báyìí ẹni báyìí so ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tí agba ṣeri àwọn tán wá ń bẹ àwọn tágbára àwọn kà ni everybody náà máa lọ níbi tó jẹ́ power wa iná ó láwọn kan tó jẹ́ wípé wọ́n world cup yìí tó ṣe wípé níbi tá ti ń lọ wò lórílẹ̀‐èdè nàìjíríà yìí wọ́n á san tó 50,000 láti jókòwò bó ṣe jẹ́ pé àwọn kan san 50,000 láti jókòwò làwọn kan lọ sọ́dọ̀ pẹ̀sọ́ nínú àdúgbò wọn ná 500 naira wo so kò sí everywhere ni oníkálukú bi tóníkálukú ti máa wò lóṣọ̀tọ̀ọ̀tọ̀ iye tóníkálukú ó dẹ̀ san láti fi owó fẹ̀fẹsẹ̀ wọn sẹ̀ bẹ́ẹ̀ ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ so normal thing ni látijọ́ aláyé ti dáyé láwọn kan ti máa ìbọ́tù ọ̀tà tẹ́yìn máa fi 500 àbí 200 naira ládùúgbò yín àwọn kan máa fi 5,000 naira rámì
0: torí content yẹn máa ti yàtọ̀
3: so ó lè content yẹn ò yàtọ̀ nǹkan kan náà lè fẹ́ rà wọ ibi tẹ́ ti fẹ́ rà ni same thing ó tó ọ̀rọ̀ tó wà mẹ́ni so ibòmíì wà tó ẹgbẹ́ ti máa lọ wo bọ́ yẹn nínú ìlú yìí nìkan tó ṣe wípé kẹ bá máa jókòó síbẹ̀ wo bọ́ ara nǹkan èèyàn kan tẹ́ máa rà tẹ́ kan máa fi dídẹ́ máa kàn fi orí ẹ̀ tẹ́ kan máa fi sórí téèbù láti kàn fi jọ pé ẹ fẹ́ jókòó wo bọ́ 90 minutes lásán tẹ́ kan fẹ́ fi wò ẹ lè ra bọ́tù kan lọ́dún ẹ̀kẹ́ àwọn kan máa sọ ní sọ wípé ẹ ń fowó ṣòfò ní abẹ́ ìwé ìṣòwò àwọn kan dẹ̀ bá
0: sọ. Mo lọ pàdé client kan ìgbà tí mo dí òtẹ́ yẹn òtẹ́ mọ̀ ni o mi ò mọ̀ pé kiní yẹn mo wọlé tó bẹ́yẹn o torí wọn ní ìkan náà manager wọn kó kiní kan million jẹ láàrin short period ìgbà tí mo débẹ̀ mo pe ẹni yẹn mo ní mo ti wà ń bẹ̀ wọ́n ní kan fún mi ní nǹkan tí bá máa mú. Sori nígbà tí wọ́n mú ìgò ìdé wẹ́ kó bá láì pé olóṣìlẹ̀ yàn mi ìfẹ́ sọ pé mi ò ní mú nǹkan kan àbí kẹ́ sọ pé kán fún mi lómi nígbà mi ò ṣe lórí gbogbo mo bá mo kiní ìdáàrin so máa yẹn ní pẹ̀lẹ́ báyìí broda kí n máa bọ̀. So elo ni nkan to ra ngba ti gbogbo yin egun yen boy mo fe bi gbara pe ke ti mo mu re o wa ni mo gbe mi bayi te wa lo lo ya bi le te wa lo lo ya bi le olomo yen go te yo o ma da lo ni
3: so orisirisi ni lo wa
0: ja lo ja ta wa de olo ja no 32fm 94.9 e ku gale
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: over the air or over the counter, we're the best medicine you can get.
1: 32 FM 94.9.
2: Ma wo mi bi mo se fe yin.
3: Mo n gbọ 32 FM.
1: 32 FM 94.9.
4: Kẹ́bọ̀ padà látòjú ọjà 32FM 94.9 ìkànnì àdáni pòṣónú Loft House òkè títí Premier Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Ká tó wọnú ìfẹsẹ̀wọnsẹ̀ gan torí ẹ̀yìn tó lọ bá ti bọ́ta bírẹ́dì yín torí ó dà crystal òróró rí tiẹ̀. Àwọn àǹfààní tẹ́ jẹ́ rèé tẹ́ bá san 297 million plus láti wo àṣekágbá ìdíje ìfẹ́ àgbáyé. 297,515,700. Only 2 million, only 3 only 4 and So, LNC, when you want for any private suit, no case stadium, patapata, with private life. Oma, ni outdoor balcony, ni egbe, bubu ile kunyena, beke baka nani. Wani, wani, wani, personal Michelin level chef. To ma fue dana fue to ma fue jide mu gbogbo nkan patapata eh local wa international la ni 90 minutes
5: okay no o ma 90 minutes
4: wa la okay ti wa la
5: international des le wa
4: but ati local ati international jelly cases lo wa to ba ti fe ni
5: o ma lamala
4: eh ni to ba ti fe ni won ni so mali guided open bar oni orichichi spirit lo ba nbe champagne awon wine igbalode
6: eyan le mo
5: kan de baje
4: yes won si ni
5: e ti mo le ko lo lenu
4: mi o e ti o serve e won ni o dro go go go ni iwa ni kan lo ni suit o anfani mi tun lele asu free entry o ni anybody to rara ko si pe security kankan check anybody o wole lo ti san bi eleku o then again wa to meet and greet awon eyan re to le pe adura wa jo baba kan na ta jo so almost three awon Mr. Crystal you get it wa pade mi privilege ni awon former players awon legends wa ni jazz ati ki won pe won ka bo si ibi te fe waste owo 90 minutes wo ma den a ja ko nbe
5: a bo mo ibi ti mo ti mo pe kini ticket won yo wa available ni fese won se ana laarin olede Spain ati France nibi ti one shoot mo ri foran kan ti awon ọkọ̀ àti àwọn kan tọ́jú kò sí tàbí bọ́dẹ̀ ti bẹ̀rẹ̀ tọ́ ń sunkún so arákùnrin kan wá bá wọn pé kí ló ṣẹlẹ̀ tí ọ́fíìsì kan wá ní àpé wọ́n gbà wọn ní tíkẹ́ẹ̀tì ni pé tíkẹ́ẹ̀tì kan làwọn ní igun wa sọ pé àwọn lè bá wọn sọ́ di méjì pé tọ́ba gbogbo wọ́n ṣáà ìlú wọn jìbìtì tíkẹ́ẹ̀tì méjì tọ́
4: àwọn èèyàn tún bẹ́ẹ̀ náà ni
5: so tíkẹ́ẹ̀tì méjì tọ́ fún wọn fake ni
4: oro
5: so gbàtà fẹ́ scan wọlé so bàbá yẹn ló ṣáà ràn wọn lọ́wọ́ tó bá wọn make sure pé wọ́n wọlé tẹ bá rí bí inú wọn ṣe dùn dàmí kólékò tó lè mú àwọn gédé méjì kọ́ lè máa sunkún níta torí pé wọn wọlé dábí pé tíkẹ́ẹ̀tì yẹn ẹ̀wọ̀n báàlù tíkẹ́ẹ̀tì ẹ̀yẹ kan jẹ́ ká tó wá sọ pé èèyàn ra méjì.
4: ní tilẹ̀ ń tọ́lọ́ ìjà bìíra léèrè nínú bọ́ọ̀lù orú tẹlifíṣàn àti láìfẹ́ èwo ló dùn jù.
5: mo láìkì ma gbọ́ commentary so kí n máa jókòó tí n máa jókòó tí tv ó dùn mi láìkì ma wo bọ́ọ̀ ní stadium
6: mi
5: láìkì ma wo bọ́ọ̀
6: stadium
5: mi láìkì ma wo bọ́ọ̀ stadium
6: kò sí feelings tó le tó live.
4: ee kankan tí mo láìkì ma wo live boxing.
5: ṣé ibi tí màá ti wò ẹni sùn kí n máa wo bọ́ọ̀ stadium mo lè ti sọ ọ lọ àbí kí n kàn wọ ìgbẹ́ lọ bọ́ọ̀ tí máa lọ
4: ẹjẹ máa wo kó máa sì rí play
5: ẹjẹ máa wo bọ́ọ̀ mi lójú tv
4: jáwé. ẹjẹ ká tẹsíwájú yá bẹ̀rẹ̀ látọ̀rọ̀ yá gbogbo the unbelievable ṣẹlẹ̀ ní àná kò ṣe pẹ́ nìkan kan wọ́n mú ẹnìkan kan lọ́wọ́ lẹ́ o tó o bá tún wá ń gbà àgbà ọmọ tún yà rẹ jẹ òní spain ṣe fún france lánàá ṣùgbọ́n ìṣọwọ́ tí wọ́n fi na france bolẹ̀ yìí mi ò mọ̀ pé ọjà ó rọjú bẹ́ yẹn ẹ má wo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn dáadáa overall 3 shots on target ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù france ni méjì nínú àwọn shots yẹn dẹ̀ rí nígbà tí spain ti rí pé kò sí ní tàn lé mọ́ tí wọ́n ti lọ lè kì mọ́lé ní ẹ tó rí shots yẹn gbá kí ló sọnù lára france.
6: N tó sọnù lára France lánàá yẹn náà ni pé lánàá yẹn bí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ láàrin ikọ̀ orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè France yẹn máa rí gan pé láti first 10 minutes àbí láti gbé first minute tán tiẹ̀ ti kíkì bọ̀ báyìí ó ní èèyàn ti mọ̀ pé orílẹ̀-èdè France yìí ó dà pé nǹkan míì ó ti rọ́lù wọn lóòótọ́ rẹ̀ nígbà táwọn kan wò pé line up ti olùkọ́ ní tò torí gbogbo láàrin gbogbo ẹran ni àti pé kò lo manuko ni ó lo Tchouaméni àti Rabiot ẹ jẹ́ ká lọ wò gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti ń gbà lọ àwọn àárín gbùngbùn yìí ó ń rotate wọn ni o ti ni mi to start adura bi ota ti chairman o ti ni mi to je pe chairman ati kun lo jo start to de pe o n work fun ta de wa leleyi e mo pe won de yan ba ti onikaluku lo ni mugun re o se wa pe ta yan po boya na yan re iko ile de France on ma yi nkan pada pelu nkan to ile de Spain ti ma se fun won sugbon lana e mo ta ba de mo play line of style of play ile de Spain leleyi ball awon ma wa won kin weyan to je pe je ka wo gan ile de France leleyi to ri pe awon to n mi awon fun won ko je ka mo pe nkan kan be laarin won yen pe ah like ko si nkan kan to sofo looto ta ba ni ka wo pe agbabolu kan to wa laarin gugun yen ta mo pe ngba tan agbabolu iwo o nse nkan fun o na manukon yen na lana de lele oluko ni o start e mo fe le so pe lati be yen gangan mo fe le ri ero to pe o di bi kan mi o ti e ri chairmani rabiot to tu wa lana e ohun tu o tu gba yellow card to je pe ana yen re aarin gugun orilede France o sofo ti o si nkan kan be bo se wa wa lana yen pe je ka wo orilede Spain lele yi aarin gugun yen won gba mo orilede France tan lowo won gba tan lowo won lana yen board ni won ati olise ati mbappe ko si nkan kan ti won ri se den belege orin nkan kan se towards the end of the game gba won shot le rin tin tan to je on target yen gan towards the end of the match ni dembele lo ni meji n be te pe n ba to pada leyo kan te bo pada yi olise sugbon lana emi ko ati ebi oluko da bi nkan bi fese won se ba se wa ohun na lo se ma wa lana sugbon lana leleyi iko orilede Spain ye ba ni pe eyan mu re eyan wa to pe performance ni ko orilede Spain ni lana ni lana yin nti bo orilede France ma se ni to pe orilede Spain lana nti bo se gba bolu bi gba pe won fi performance e won fi egbe poke eyin France yi gangan la wa bo to pe arin gugu orilede Spain lenu ba pe lai lati bi last two matches won lo je ko to di tanai ohun lo je pe kini tan ba ti fe towards the end of the match ohun ni won ma pada win games sugbon lana lele won mura won lati bere pe iko orilede France awon mura yin bo de je ka wo pelu bi lamiya ma o se nkan to ye ko se lana ta minister ba so pe competition la lamiya ma to lise ejo ta lo win la le ma so pe lo to olise amo kan to se ko to defense sugbon nkan to ti jo mo pe high tempo ohun lo orilede France ma lo and awon orilede Spain lele won mo ma se gba bolu won te pe yes ko si rushing yen ti ko orilede Spain won France wa lana yen ti won ri ohun gbogbo nkan o ba je patapata fun won lana yen ni to de pe nkan ti orilede Spain ti won mo gba bi igba tan tun wa lo won tun sise kun ohun na se fun orilede France
4: e so adi ojoja a pada yi ta ba de a tesu aju lori oro ohun e ku kale o 32 FM 94.9
7: Juni ka gbe radio mi 32 FM ti wa oke
8: mo tun bere ku o le salai mo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
9: maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
8: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
9: maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
10: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tun tó gbàgbòrò kan. Predator Energy. 500 naira péré ni. Láti ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.
11: My brother, are you saying Lafarge don't change name?
12: Yes, now.
11: Lafarge Africa PLC
12: don't transform.
11: Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction. For this we come.

0: 07097 0809 49 08097 0079 49 plus 234 9062 0009 49.
1: Èyí tí mo fún yín ni àṣìṣe àtẹ̀tí lẹ́ máa ń fi àwọn oldies màá bá ń wọ arẹ́kẹ̀rẹ́kẹ́. Ẹ tó bá ti wọlé ó bá lọ bí eré ìdárayá nìsan o.
2: Ẹ jọwọ ẹ
1: bá mi bẹ́ẹ̀. Kò má fi mí. Èlé sí yẹn wà.
3: 101.
1: Ege.
3: Kò ní rẹ̀ lágbára lọ.
1: Alámọ̀ á mi.
3: Mo kí yín bẹ̀rẹ̀ kí àwọn kí yín
1: náà. Ẹ ṣeun o, ẹ bá mú kankan o.
3: Ẹ rí ibi agbára Frank mọ. Ìbẹ̀rẹ̀ gbẹ́rẹ́ lánà yẹn. Tó bá jẹ́kun bá fínú kátótún bá lónìí, wọ́n ó tó yà àwọn jẹ ni.
1: Ẹ
3: tó ní tíìmù orí àjọjọ tó kó sàjọ. Tó ìyẹn lábala bẹ́ẹ̀.
1: Ẹ ṣeun.
3: Lọ́rọ̀ Argentina lé ní ẹgbàgbé Argentina ó di yé.

0: Hello.
1: Yeah, you.
0: Ege. Ìjọba èèyàn wa.
1: Ìjọba
0: èèyàn wa. Ẹ ṣe gan ni o. Ìjọba.

0: ṣe ń ṣe lé ní ń ṣe lọ́la ló fa ẹtì sọ̀rọ̀ ẹlòmíì ìdùnní a ṣe lọ́la jẹ́ a ṣe lọ́la jàre ó lè mọ ẹmọ ẹlòmíì la tí ò ní lè gbálẹ̀ yàrá rẹ̀
1: ìdọ̀tí
0: ẹlòmíì ò ní lè fọṣọ bẹ́ẹ̀ díẹ̀ a fọ́ lọ́la jàre ẹ̀yìn ọmọ pé àágùn tá à ń là lójoojúmọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwa tó jẹ́ pé nǹkan ìrìnsẹ̀ wa àbí bóyá àwa ó jẹ̀jẹ̀ wọn kadà láti ibì kan wọ mọ́tò láti ibì kan gbé márúwá láti ibì kan sí ibì kan tó bá jẹ́ pé ó ṣe é ṣe àwọn aṣọ tá a bá wọ̀ jáde yẹn sí ń tó ní ká máa kọ́kọ́ bọ̀ síbì kan ní ká má máa gbé wọnú yàrá ìyẹn nínú ilé ni àbí tẹ́yẹn bá parada nínú ilé kó sì kó síbi tí wọ́n ó ti fọ́ lọ́wọ́ kan ẹ̀gbọ́.

àwọn àkíyèsí pẹ́pẹ́ kan wà tó pé a kì í sábà ṣe ẹ̀ sọ́ṣẹ́lẹ̀ àwa tá à ń gbélé kọjú sí mi kí n kọjú sí ọ. Àkọ́kọ́ inú lẹ́tà bá ti pọ̀ sí tá à ń tó méjì tá à ń tó bíi mẹ́ta. Gbogbo tó bá jẹ́ facilities tó wà ńbẹ̀ pátá lájọ lẹ́tọ̀ sí. Gbàgbé pé mo gba yàrá mẹ́ta, mo gba yàrá kan. Àwọn àkíyèsí pẹ́pẹ́ kan wà tẹ́yìn òkè ń rántí o. Mi ò ràn yín létí lé. Àwọn nǹkan èlò tá à ń lò nínú ilé. Gbogbo pátá ló gba àmójútó pátápátá pàápàá jùlọ láti bí abọ́ oúnjẹ. Bàtà tá à ń wọ̀ ike tá a fi ń pọnmi. Ìgbésí ayé kan ti ẹ̀ní ró gbé lọ́hùn. Ọmọ bẹ̀rẹ̀ oṣù bẹ̀rẹ̀ bùkátà ló. Ilé ìkọjú sí mi ìkọjú sí ọ. Àwọn ọlákọ̀wé ò ní face me and face you. Àwọn jẹnsí náà sọ di face me and slap you. Why will you slap me because I face you? For what? Sound now. For what? Kí ló ṣẹlẹ̀? Ọmọ ọdún ni wọ́n ya gbọ́n bá gbọ́n o. Hello, sir. Ibi tẹ́ ń gbé yẹn pẹ̀lú àwọn tẹ́ ẹjọ́.

0: ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì wà tó jẹ́ pé àwọn tẹ́ ẹ jọ ń gbé ẹlòmíì ò kà kankan sí.
1: ìwọ fúnra ẹ ò tẹ pamọṣẹ nígbà tó tọ méjì.
0: oríṣiríṣi nǹkan la sì máa ń gbé pé ká lè bára wa gbé nínú ọ̀fẹ́.
1: àwọn tó kù nílẹ̀ dédé.
0: bíi kí mọ́mí olúrúkọ jáde lọ.
1: ti dákẹ́ o.
0: kan tó dé òjò ti ṣú.
1: onítọ̀ọ̀ bá lè.
0: a jọ fọṣọ papọ̀ lánàá ni. ẹ gbọ́ ṣé ń ká tèmi màá fi tí wọ́n lẹ̀ ni. bẹ́ẹ̀kẹ́ àwọn àkíyèsí kọ̀ọ̀kan wà ní pé ó ṣeé ṣe káwọn àwọ̀tẹ́lẹ̀ wa kó papọ̀.
1: ó dúró.
0: ṣáàtì iṣẹ́ àwa nìkan lè bó ṣe singlet fún.
1: lọ́la o.
0: àwa nìkan kọ́ lóyìn bó ṣe bọ́ksà fún.
1: náà lórúkọ bàbá ẹ jẹ ikú ló jìyà ẹ bó bá dọ̀rùn o.
0: kí ló dé tẹ̀ ra wá bí igun kan nínú ilé. àwọn àwọ̀tẹ́lẹ̀ yín. talking of your boxers.
1: executive
0: point. your bed singlet any kind of underwear te pa ma n wo si sale aso
1: o ko le jo sile la
0: lo da ta le ma ka yen sinu ile ni bi te ero ba po yato si le pe awa la n gbe le ara wa o
1: sile to joju
0: te mo be freedom yato si ra won ama kora wa leko die le ni
1: nka to ba
0: ran wa kesi ko kan wa te pe a kin kakun
1: bo ti le po to ko le kari
0: to de ma jo se wa la nfa ni la ma jo ran ra wa leti lori eto ta pe leyin ise

0: àwa tá ń gbélé ibi tí èèyàn bá ti pọ̀ a gbọ́dọ̀ jọ ṣọ́ra wa dáadáa ẹ̀yin lè mọ́ fọkàn sí mọ́mí kúnlé fẹ́ràn mi mọ́mí á jára ẹ̀jẹ̀ mi ni kò lè dà mí kò sẹ́ni tí ò lè dẹ́nìkan o pàápàá jọ lọ́wọ́ tó bá ti di bí ọ̀rọ̀ olówó dé a gbọ́dọ̀ jọ máa jọ ṣe kí ni ká fúnra wa ní àwọn rìgáàdì àwọn ààyè díẹ̀ díẹ̀ ti gbé àwọn ilé kan nígbà tá a sì kéré tẹ́ pé gbogbo apáta ẹ̀ǹkùlé la ti máa pàdé dáná ṣe mọ̀ pé wọ́n sì máa ń jí ọbẹ̀ bọ̀ sì máa ń jí nǹkan tá a jọ ń ṣe bọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó máa ń dáná báyìí wọ́n jókòó ti pa ní. Àjàjà wọn lémi wà tó jẹ́ pé àárín ọ̀dẹ̀ ni wọ́n ti máa ń dáná ó sì ń bẹ o gbàgbé pé kò sí o ọba sírú ń bẹ ẹ̀yìn lẹ́yìn ó mọ̀ pé ẹ̀yìn ò sírú bẹ̀ mọ́ o àwọn tó sì ń gbé bẹ̀ náà ó wù àwọn náà káwọn náà wà ń bi tó jẹ́ tiwọn nìkan ṣùgbọ́n ààyò tìyọ ni.
1: Ẹ̀bẹ̀ làǹbọ̀ bẹ́ẹ̀ lẹ́dùnmọ́ rẹ̀ kò

0: mọ fi àjẹ mímọ fòsì tàbí mọ dáyàyẹ mi lè fàyè ṣe. Ilé tẹ̀ ń gbé ẹ gbọ́dọ̀ wà extra careful.
1: Ilé ayé mi tó mọ yìí má ṣe jẹ́ ó tún ilé.
0: Àwọn ilé kan wà tó jẹ́ pé ńgbẹ bá kú nínú the main house lẹ́sẹ̀jẹ̀ bọ́ sí bíbí abá fúlùmù lẹ́kùlé. Bóyá ìkùlé ni wọ́n ti rọra gbẹ́ ihò lójú rógbó tó kàn. Oníkálukú yóò ti ní pò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Pò ẹyin ẹ̀ lọ gúgú ẹ̀. Ìgbésí ayé kan ni ó máa ń jẹ́ kí èèyàn gbọ́n púpọ̀. Bẹ́ẹ̀ bá wá ṣe lè mẹ̀ntẹ́ irú ibẹ̀ yẹn. Ni ó dì tàmí bẹ́ẹ̀ ṣe lè mẹ̀ntẹ́ nígbà tẹ́yìn náà bá délé ara yín. Ẹ ṣe lè bá fa oníkan mẹ̀ntẹ́ nílé ẹ̀. Láàrin ẹ̀yìn tẹ́ ẹjọ́ ń gbé bẹ́ẹ́ bí fún àpẹẹrẹ ká pé ilé yẹn jẹ́ bí ojúlé mẹ́jọ. Nígbà tí nǹkan tójú tún ń là sí ni wọ́n ń kọ́ toilet, bathroom and big kitchen lẹ́yìn. Wọ́n á close ẹ̀ lẹ́yìn, wọ́n á gbé lẹ́kùn sí. Bó tẹ́ bá ti gba the main house wọlé, a gbẹ̀rù ibẹ̀ dáadáa. Ẹnu ọ̀nà yẹn le main house olóníkà ẹ bá gba rúmàní pálọ̀ ibẹ̀ ni ó ti ṣílẹ̀kùn pálọ̀ ni ó gbà wọ yàrá. Goro omi ti ẹ àbí ike omi ti ẹ yóò wà ní àárín ọ̀dẹ̀. Èmi ò ní goro omi ẹ méjì. Gbòjú ńlá sí ni wọ́n ń gbé ni ẹlòmí àbólé mi ò nínú mi ò fẹ́ nǹkan kan láàrin ọ̀dẹ̀ yìí. Ẹ pé gbogbo nǹkan yín sẹ́kùlé àbí kẹ́ ẹ gbé sínú kíchìn. So ó sì fẹ́ tó bá gba wíǹgì láti enjoy ara ẹ̀ bóyá ó dijúmọ́ rí ó gba 1, 2, 3, 4 rooms. Ó tún ti là gan nílẹ̀ yìí ò wà láì.
1: Máa fi àjẹmí máa fò síta.
0: Irú ibi tán bí àwa yìí sí face me

0: ẹrin gba won mu eni yen mo tun wa gbo pe ah but that e won gbe irawo eje ku lowo ja
1: na so baba pa pe nikan ni baba I have been satisfied money as my dey go sa
2: ase ju ni ka gbe radio mi 32 fm ti wa okay
3: Bẹ̀rẹ̀ fún o lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: pé òní wọwé láíláí ní ìkànnì ìfẹ́ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
1: Ó ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo.

0: wọn yìí tó papọ̀ tèmi àkàn máa gbà sí yín lára. Mo jẹ̀ máa ń sọ fún yín tẹ́ ẹ bá ń gbọ́ ètò mi ẹ má máa jẹ nǹkan láta toró lé o. Tó bá ń jẹ nǹkan láta bígbà kó mọ nǹkan tó ń ṣe ni. O lè rẹ́rìn kó pa ẹ lórí. Àjẹ ni rí wàhálà. Torí Ọlọ́run mo ṣe máa ń bẹ àwọn èèyàn tó bá ń gbọ́ ètò mi pé jọ̀ọ́ má jẹ nǹkan láta. Torí ẹ̀rín àárín tàkìtì ló máa ń ṣẹlẹ̀ tá a bá ti ń gbé tò mí. Àwọn tó máa ń gbọ́ tí mo bá ṣe máa ń ṣe wọ́n tí mo mòye máa ń fún wọn ó ti yé wọn. Kò sọ́jọ́ kò sọ́jọ́ kò sákòókò àárọ̀jọ́ musolókun. Ẹ jẹ́ ká ṣe bá ṣe máa ń ṣe kó ba lè rí bó ṣe ń rí. Ó yá bá ń pèsè wọn létí.
1: MC can allow you to travel to America. We're not sure you will come back. The guy said, Jesus! The lady said, yes, even Jesus was denied 3 times. Give it up for the one and only forever! Thank you. Thank you.

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aròyìn kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate us.

àyìngànà mi tolóbi kùnkùn dùnú mo dúpẹ́ gan gbọ́rọ̀ lọ́wọ́ yín bí ọwọ́ aṣọ o fún àdúró ti ìkànnì àtètò láti gbà yín wá olóhùn níṣẹ́yìn náà lẹ́yìn nìkan mo sì dúpẹ́ lọ́dọ̀ ọgbọ́ àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn. Tunde Alamola bọ̀rọ̀bọ̀rọ̀ nílùú Ọ̀yọ́ mo mọ rírì yín o bẹ́ẹ̀ náà lẹ̀yìn èèyàn wa tẹ́ ń ṣàtìlẹ́yìn fétò ẹ àlè ìdájẹ́ àlè ìdájẹ́. Jáde ìjọ mẹ́jọ tátù mú àkọ́tún ètò yín ṣàgbàdé wá sétí gbọ́ yín ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín bá àmọ̀tàn. Adémọlá Adéjúmọ̀ èrè o.

ìràwọ̀ kan yọ ọmìlú títì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dati two fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọ̀kan.

0: tó ìjẹ́ ẹ̀tún kalẹ̀ bí ẹ ti ń gbọ́mi lónìí ètò yín ètò wa ètò àdáyébá ẹ náà ni ó tó gan orí afẹ́fẹ́ pẹ̀lú àlejò mi tẹ́ ti mọ̀ bí ẹni mowó olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbéfá gorí ìtẹ́ ọ̀tún olúwawo tilẹ̀ ìbàdàn ti lé toko káàfàtà tó sì jẹ́ páwọn náà ni lónìí tọ́lọ́run fi ṣe tí ọlọ́run sì ní fi wọ́n ṣe ẹlòmíì kò ní fẹ́ ẹlòmíì ṣe wọ́n àwọn mọ́gàjì ilé olóòjé nílùú ìbàdàn bàbá mi ẹ máa fún kalẹ̀.
1: ẹ kalẹ̀ olóòtú mo kí gbogbo ọmọ kóòtù òjíire hùn
0: àjíǹde
1: àárọ̀ ọmọ jẹ́ o
0: ọlọ́run tó fi ṣẹ́ran yín kò ní padà lẹ́yìn yín
1: o àwísí àfọgbọ́n.
0: tó mo ní kí n tiẹ̀ kọ́kọ́ béèrè mọ́ lọ́wọ́ yín ètò àtọ̀gbẹ tí wọ́n ń pè ní ìtọ̀ ṣúgà oríṣiríṣi làwọn èèyàn máa sọ ń pẹ́ wọn ní rẹ̀yàn bá tọ̀ lẹ̀ báyìí tí èèyàn bá ti ń wọ̀ ó ti ní ìtọ̀ ṣúgà nù láì dóònà pẹ̀lú kí ló ń bì ìtọ̀ ṣúgà tó ń tẹ̀ ó sì máa gbẹ tí ó máa rù.
1: ẹsẹ̀ olóòtú wọn àgbọ́dọ̀ fi ní jẹ́ òye àwòdì ká mọ̀ lè gbà díẹ̀ ọ̀tún olúwawo jẹ́ náírà fún gbogbo ilẹ̀ ìbàdàn
0: bẹ́ẹ̀ni
1: ọ̀jẹ̀ ni onímọ̀ ṣègùn òbílẹ̀ nínú káfíwé àtegbò túdé àrùn ni
0: ọ̀jẹ̀ ni babaláwo
1: bẹ́ẹ̀ ni olóòtú
0: tó jogún ẹ̀ lọ́dọ̀ bàbá ẹ̀
1: bẹ́ẹ̀ ni bó ṣe rínú búrọ̀ níyì ẹ̀tẹ̀ ni máa ń já sí ọlọ́run jogún ewé àtegbò fún wa ibi tí kálukú bá mọ̀ dé ni ẹlòmíì mọ nǹkan mẹ́jọ tó jẹ́ pé nǹkan kan ló ṣiṣẹ́ fún ẹlòmíì sì mẹ́yọ méjì péré tó tún ṣiṣẹ́ bíi mẹ́jọ náà ìdí ni táwọn baba wa fi pa ọgbọ́n pọ̀ tí wọ́n fi sọ pé n tó gùn tí ò lópin tá à ń pè lóògùn ìbéèrè tẹ béèrè dáa torí pé nǹkan ṣe ọ̀pọ̀lọpọ̀ tí ọmọ tó túmọ̀ sí tó sì ti náwó náwó ná púpọ̀ náà ti ń wá sọ́dọ̀ wa náà tọ́lọ́run dẹ̀ ń gbà ládùúgbà ń gbọ̀ jẹ́ pé kì í sọgbọ́n inú wa àjogúnbá ni olóòtú ẹni tí ọba lòun.

lọ́wọ́ ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn olóyè ewéńjẹ́ adégoróyè igi àdùn bí agbẹ́fagorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣulóníyà kéèyàn ọmọ ṣẹṣẹ ẹni kọ́ máa jẹun bí ẹ̀lírí ọjà dágbà rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó rẹ rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wà á máa rú orí tó gbé wáyé má bà lọ́dọ̀ ewéńjẹ́ àdùn bí ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn ní baba àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà baba àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí àkọ́mọ̀ náà wọ́n gbàgàdà gbàgàdà ewéńjẹ́ àdùn bí bẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewéńjẹ́ àdùn bí ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn ló

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dati two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùn ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm ń dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

wọ́n jọ ń sọ ọlọ́tún ló sì báyìí ní ó rí báyìí ní ó jẹ́. Lẹ́yìn náà tún wá kí ẹ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí. Bàbá wa chii. Bola Ahmed Tinubu. Ọmọ olódo dẹ pé wọ́n ṣe wọn. Orí ti ń bẹ̀m̀bẹ̀ ni pé bẹ́ẹ̀ yẹn bá ti fapá kún tán. Ọmọ Akíbọ́lá odi dandan kò tó ha. Ìyẹn ni mo wá ń sọ fún ọ lónìí, kò sí bí góòlù ó ṣe ṣe láyé. Góòlù tó fẹ́ di wúrà tí gbogbo ayé ọmọ gbé gẹ̀gẹ̀. Ọmọ Akíbọ́lá yóò kọ́kọ́ lanu ná kọjá. Bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ fi wọ́n lẹ̀ pa àyàn Jimo. Láyàjọ ọjọ́ Sátidé àwọn èèyàn tán ló kọ lókì. Tẹ dórí gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí ẹnjíníà Olúwaṣẹ́yí Mákindé Abiodun. Ọmọ Akíbọ́lá wọn lè wò wọ́n bí wọ́n ti ń gbà tọ́jú. Wọ́n ti wá àwọn aṣọ sáwọn ọmọ ńlọ́rùn dáadáa. Ẹni tí ọjọ́ ẹnìkan nínú àgbà olóyè Mbàdàn bí tó ń díje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti ń díje. Sẹ́nẹ̀tọ̀ Sàràfàdéèní Abiodun Ali. Wọ́n wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́.

ọkọ òun odò láyé báraye ẹ mọ́kàn mi àti gbogbo olólùfẹ́ mi pátá o ẹ̀ tá a bá ti láàfin ọlọ́mọ ọba wa fẹ́ ìta bá sì ti láàfin ọba mi dákunjọ ọmọ fi ṣàdánwò fún wa ẹ káàlẹ́ mo dé lẹ́ẹ̀kan sí ẹjá sáré máa tápá pàápàá ká máa lọ inú ìròyìn ẹ̀ta àtẹ̀mẹ̀tì. Alaja Amadi Nut. Amadi Nut. Oma Alaji Dr. Sikura Yede Barista. Agbaje Lola Agbake. No ase to koja lolo si ayeye ojo obi e. Ah, daughter odun ye 50 years. King Dr. Saidi Osupa. Oba orin Olufi Mama Tagba mole. Baba Akimu Baba Sule Alokorin. Anu Olorin as Islam to dagba o je nbe. Alhaji Ahmad Alawi ye. Omo Najimu Mbadan. Lo dari eto nbe o. Popo awon opolopo awon ti won je onkorin as Islam. Bo won pata ni won wa nbe.

0: orí agbẹ kọjá àfágbé
1: ireure tó bí mọ mẹfà
0: orí àlùkò kọjá àfálùkò
1: tó kọjá lára gùnà
0: orí mi jàfé mi náà
1: tó bí mọ mẹjọ
0: orí mi gbè mí bó ṣe gbọ ológun ẹrú
1: ọkùnrà mẹrin bọ
0: máa bá ń gbọ́ mi láwọ lákòókò yìí
1: wọn fìdí nǹkan fẹ́ bí
0: orí rẹ lè máa bọ òwújọ kádàrá rẹ náà ó tún wá máa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ bá ń ṣí àkíní dáadáa lójú òpó facebook ọ̀n gbọ́ mi lọ́yọ̀ aláàfin ni àmọ́ ń gbọ́ mi níwò olódò ọba
1: àwọn ló máa kọ́ kí
0: àmọ́ ń gbọ́ mi ní ẹ̀dẹ́ máa kó àrógún bóyá sì ń gbọ́ mi lẹ́kọ̀ọ́ aromi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ jálà bóyá sì ń gbọ́ mi níjẹ̀bú ọmọ awúre fàṣẹba gbogbo bí tọ́wọ́ jà ìtòyí bá ń dé àtọwọ́ jà àkànnì yìí. Wa kibola mo

0: ti mo pe yen ni million lapo e gbogbo nkin to ri osele niwo to se pe wa atoko ore le jo gbe
1: amomo ni
0: o danu nje de ni ababa lagbaja fe de o go be kan waye ni baba de tin dagbe abi yala bo yawo ti e lawon anakan japu japu ana japu japu nbe mo tan o wa o o wa o wa o oko mo ti ba fun won ni nkan won like e eti o si mu nkan wa won mo paris ki re ni osise lasiko ni o
1: to nbe laye
0: yawo mo ton na ba fun won ni nkan ti se pepe furu koda ki won ri yawo omo nbayi ko lale bayi won mo so foko re pe anero ni se gbogbo e ni nbe nu se ni mo bo ma ki bola gbogbo ara mo fi nbo wa o
1: ajakaja e to o ba gbo o
0: ikunugun mi lo de lale yeye aye bẹ́ẹ̀rí àpàlàmọ̀gbò mi náà ló tún dé lálẹ́ yẹyẹ àwọn àgbàlagbà kanakana mi tún rẹ̀ o ẹyẹ fúra wọn pé láàrin gbogbo àwọn ẹyẹ gbogbo ẹyẹ bá sì ń jẹwé láyé ọmọ akíbọlá máa ń jẹwọ́ mọ̀ jẹwọ́.

0: pọ̀wọ̀rẹ̀ fún yàn. Ẹn tó ọba ti rí tínú rẹ̀ ò dún ọkàn rẹ̀ ò lè balẹ̀.
1: Látọjọ́ tó ti pẹ́ lẹ́sẹ̀.
0: Wọ́n bàbá tó wá ń gbọ́ mi lálẹ́ yìí wọ́n rán mi sí ọ.
1: Iṣẹ́ lọ́hùn o.
0: Kí ló dé tó jẹ́ ìyàwó rẹ̀ ó rí dùnú látara rẹ̀.
1: Àmọ́ láì iṣẹ́ ẹ láì
0: yìí. Síye tóbìnrin lè kó dání bọ́ bá fi ṣiṣẹ́.
1: Ìṣiṣẹ́ Ọlọ́run ọba o.
0: Bàtí ọba ìtọ́sù bíi mẹ́fà sí mẹ́jọ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ pé bó ni yọ́mọ tẹ́wọ́.

0: gbọ́ mi dáadáa lálẹ́ ìdè ríbi gbé gan-an. Gbẹ̀ngà gbajúmọ̀ tẹ́tí ó.
1: Ó tún fẹ́ ní dákú wọlá dìde.
0: Ṣẹ̀kẹ̀rẹ̀ ń ọ̀fẹ́ ọmọ fetí balẹ̀ sọ̀rọ̀ yìí. Àǹtí Àdùkẹ́. Ìyá Elizabeth mo fẹ́ gbọ́ dáadáa. Ṣẹ́rí téèyàn ó fi máa bára èèyàn nú jẹ́ kọ́ dá o. Dúnra rẹ̀ nú. Gbogbo ibi tó o bá ti lè rí dùnú ibẹ̀ ni ọlọ. Sọ̀rọ̀ lẹ́lòmí-ín sọ pé kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ o. Tó bá jókòó sáwùjọ àwọn tí wọ́n jọ ń sọ̀kan jọ méjì tí wọ́n jọ ń gbọ́rùn òkè tí wọ́n jọ ń mú green bottle. Inú ẹ̀ máa ń dùn bẹ́ẹ̀ o. Tọ́lọ́mọ̀ pé ẹni tóun lọ rèé bá lé ní ògbólógbò ẹ̀ hànà. Ẹ ti rí kí ọkọ máa jẹ lọ́wọ́ kátà ó sì pa lórí mẹ́ kákàkàkàkà. Ìyàwó sì jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí kó lè mọ́ bọ̀. Mo ń wí fún ọ irú ọkùnrin bá ò ń rí dùnú bá ò. Ìyẹn ni mo fẹ́ kọ́ ọmọ dájú. Tó bá ṣe pẹ́ nù rí odùn lórí wípé bọ́yá ọlọ́kọ.
1: Ó fi gbà tí ń gbá láyìlá o.
0: Kò sí ní tínú ẹ̀yẹn lè mọ́ dùn torí ẹ̀ tó bá torí ẹ̀ para rẹ̀ nǹkan yọ mọ́ bẹ ìwọ lò ní símọ́. Torí pọ̀ ọ̀kọ́lé. Ọwá torí ẹ̀ para rẹ̀ ilé ọmọ bẹ lọ kánrin ni. Kò torí pé bọ́yá o tiẹ̀ bímọ. Wọ́n á ń pè ọ́ níyà àrètí o. Bí o sì lóyún àárọ̀ dalẹ́ rí. Ọwá wo pé nẹ́ẹ̀sì tó ṣẹlẹ̀ ní pé kò yanjú ara rẹ o. Mọ́ ṣe bẹ́ẹ̀ o àwọn tí wọ́n ń bọ́ fa ọ̀dá kẹ́ nìyẹn o.
1: Kí gbogbo wa jọ wá tẹ́wọ́ àdúrà. Ẹkún tẹ́ kàdà kẹ́gbẹ́ wàhálà.
0: Gbogbo tó lè mú èèyàn máa dunnú. Tọ́kàn èèyàn ó fi balẹ̀. Bọ́ bá ti lo mọ́tò rí tí ò sí mọ́tò ń jẹ́.

0: ẹlòmíì kò ní ṣẹ lọwọ
1: orí ẹyẹ ni
0: wa akíbọlá kò ní ga kò ní go
1: ṣẹzọ ohun lọpọ o
0: life sí dùnú fún láti ẹni tó bá rí tínú ẹ ń dùn ṣé kọkọ já ọ ọyá rú alẹ yìí tó sùn ní ìsìn ẹ jẹ nǹkan kan sùn
1: ogun àkóbá
0: ogun kan sọ fáwọn ọmọ náà ni ráìsì tó kù nù pọọtì ń rọlẹ ẹ lọ há
1: gbàrà kóòtù lọjọ
0: ẹ dájú ọmọ sí gáàsì.

0: sísun tó wa fẹ sun wa wà lórí bẹẹdi ọsà yi lọ yi bọ kódà ò nílé lọ yàrá ìyàwó rẹ ò tó bẹ. Toro bí wọn sọ fún yín pé kílẹ̀ ẹsọ tẹ ẹtún tẹ sọ ẹjẹ gbọ́n tẹ sọ. Yóò tún máa sọ fún yín fariwo mẹ́wọ̀n.
1: Ìgbà wo ni ilé
0: sídọ̀nà ni.
1: Isu ni Ọlọ́run
0: máa. Bóyá irú alẹ́ ń.
1: Mi máa jẹ ń bí.
0: Ẹnìkan wá pé ọ̀pẹ ẹ̀wọ̀ ẹ mọ̀ báwọn ṣiṣẹ́ kan ní ọ̀la bílẹ̀ bá mọ̀ ẹ̀ wá jọ ń sọ̀rọ̀ 200-150. Wọ́n á ní ẹsẹ̀ ẹ̀jọ́ wọn kọ́kọ́ send 100 sí yín náà. Lákọ̀ọ́kọ́ náà kọ̀ọ̀kọ́ jẹ ńlá lẹ́yìn. Bílẹ̀ bá mọ̀ ẹ̀ tún yanjú àwọn bùkátà kéékèèké
1: kọ̀ọ̀kan.
0: Kó ipé kó tó ná kantan ìmí ti ń yọjú.
1: Àti jẹ ni.
0: Wọ́n gbọ́ ọba ní 50 lọ́tọ́ náà tán tí wọ́n tún ti gba gaàrí gbẹ̀wò àgbà ará ìsìn ládùúgbò.
1: Ẹni onítọ̀.
0: Màá Akíbọ́lá ní 25 mí tó wọlé kò lè sí dùn náà.
1: Kó

àti ọba sówó lọwọ rẹ náà ni tó bá kọjá wájú àbókí tí ń tasúyà ọ wà wo àbókí báyìí pé kó tiẹ̀ bọ́wọ̀ náà gékéké kọ jẹ́ ká nínú rẹ ò dùn ọba mi tó mú àwọn tínú wọn ò dùn lánàá tó sọ wọn donídùnú àti fọkànbalẹ̀ èmi àti ẹ náà yóò ṣe tiwa o bínú ẹ bá wá ń dùn náà lọ́wọ́ bọ́ bá wá rẹ ni tínú rẹ ò dùn.

0: Hello.
1: Báyọ̀ ọmọ àṣàmù.
0: Ẹ máa ká lẹ̀.
1: Ó ti pé kiri sẹ́nu sámúsámú.
0: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀.
1: Àláfíà fún ètò.
0: Àláfíà fẹ́ ti ń pè o. Àláfíà fẹ́ ti ń pè o.
1: Ọmọ Ọbàdàn gbajúmọ̀.
0: Ẹ ṣeun.
1: Ọ̀jẹ̀ labí láti di ara Ìbàdàn. Ẹ kú iṣẹ́ ọpọlẹ́ màmá ṣe.
0: Àmì Ọlọ́run ọba.
1: Ṣé rí agbẹ́kẹ̀lé ẹni kì í panilébi o. Tí èèyàn bá ní agbẹ́kẹ̀lé nǹkan tó dáa ni mo mọ́dún náà wá o.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
1: Ìjẹ́ wa gbẹ́kẹ̀lé tó jẹ́ nǹkan tó dáa tó jẹ́ pé ń retí tó bá tẹ̀ lọ́wọ́ lẹ́fi lè dunnú. Tó bá kù díẹ̀ káàtó ìdùnnú ò sá lónìí o.
0: Kábíyèsí.
1: Àtẹ̀yìn àtẹ̀yìn inú wọ́n máa dùn lọ́jọ́ alẹ́ ni
0: o. Àmì Ọlọ́run ọba.
1: Àlàáfíà fún ètò.
0: Àlàáfíà fẹ́ ti ń pè o.
2: Láti tún yọ mí jáde kò nira. Láti tún kọ mí jáde.
0: Ẹ dá láìkí bolẹ̀ kí mo wò báyìí. Hello. Ẹ máa kálẹ̀.
3: Orúkọ mi ń jáde dùn yálà tó borí ọ̀sà.
0: Ṣé ẹ wà dáadáa?
3: Àwọn amóhùn àwọn ọ̀gá àtàárọ̀ ni mo ti tẹ̀sẹ̀ bómi kí n fi sùn látàárọ̀.
0: Kí ló dé?
3: Olórí ètò yìí náà ni kí n fẹ́ sùn. Mo kàn ní káwọn bá pọnmi sí báàfù kí n tẹ̀sẹ̀ bọ̀.
0: Ọlọ́run ni.
3: Kí n mọ̀ sùn lọ, kó ló mọ̀ ara mi lọ.
0: Ọlọ́run ni.
3: Ẹ kú ètò.
0: Ọlọ́run kú ètò ẹ.
3: Oúnjẹ àgbà, ìdùnnú lóúnjẹ àgbà.
0: Àtà mẹ́kẹ̀ẹ́gà.
3: Ọlọ́run ni ìdùnnú wa gbogbo wa. Ìdùnnú dáàpọ̀ kẹ́yìn máa dùnnú.
0: Bẹ́ẹ̀ni.
3: Ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ ní gbogbo wa o.
0: Àmì Yarọ̀bì.

0: Amala Fest yóò wáyé ní August 29. Oṣù tí ń bọ̀ ni o, ọjọ́ kọkàndínlọ́gbọ̀n. Ní recreation tó wà ní Sabo. Gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ́ ń kàn ní pátá. Lẹ́fojú kan ń jọ́nà àfẹ́ tó bá ti travel out. Amala Fest yóò wáyé ní August 29, ìyẹn ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kẹjọ ọdún 2026. Recreation Sabo láti tí ọmọ Akíbọ́lá àjọ wà ń bẹ̀ ń jọ́nà ní lágbára Ọlọ́run. Hello. Hello.
1: Ẹ̀ka
0: alẹ́ o.
1: Báyà Sàmì.
0: Ẹ máa ṣeun.
1: Ẹ máa máa ṣeun.
0: A mẹ́ Ọlọ́run àtẹ̀yìn náà.
1: Àgbàdo yín gan-an.
0: Kábíyèsí. Ó kọ yín.
1: Ó kọ mi ní Bàbá Kòrò láti Àkànrán.
0: Bàbá Kòrò.
1: Láti Àkànrán, Ọ̀nàrà Local Government.
0: Èmi sì mọ̀ sí pé àwọn ẹ̀jẹ̀ lákànrán tí ò wáyé mi.
1: Àdúrà yóò gbà.
0: Ṣé ẹ ti wọlé?
1: Mo ti mi ò sún torí tiẹ̀ ni.
0: Gbà tó ṣe pé tò yín dùn yín nú. Ẹ jẹ́ gbà pé èèyàn bíi méjì mẹ́ta sí káwa máa lọ wẹ́rẹ́ dé wẹ́rẹ́ sínú abala tó gbẹ̀yìn lórí ètò yìí abala ẹgbẹ́ yẹ̀wò.
2: Aliyaji Betila Imosu mi ọkọ.
0: Hello.
1: Hello.
0: Ẹ̀ka àdé sà. Yes sir.
1: Àdúrà bàbá kàdúrà yìí.
0: Ṣé ẹ wà dáadáa? Dáadáa
1: la wà náà, ẹ fún ètò.
0: Ẹ ti dé.
1: Bẹ́ẹ̀ ni mo ní kí ni.
0: Ẹ ti dé láti Kaduna.
1: No,
0: yo, si de, omo, okay, dada lady.
1: Agusa.
0: Mama, mama, mama, pete ba ide ba nke bu yeri o la lati.
1: Inshallah.
0: Yo la lati. Yo la lati. Ba muli gali mo kaifa. Kin fi sagbeje ara tan yanyan. Hello. Eba ka le. Ẹ ṣeun.
1: Ẹ kaalẹ̀ nǹkan ní sẹ́mi yín o.
0: Àmì Ọlọ́run.
1: Nípa Ibis kọ́ ọ̀rọ̀ yẹn o.
0: Àmì Yá Rọ́bì.
1: Àpín ẹ̀yin náà gbàdúrà ẹ̀mí ara yín o.
0: Àmì Ọlọ́run, ó kọ yín.
1: Màjídé Àṣìṣ láti pópó oyè máa já.
0: Kí lẹ kó kọ yín?
1: Màjídé Àṣìṣ láti pópó oyè máa já.
0: Òní bàjẹ́ fún yín, òní bàjẹ́ fún yín. Ẹ ṣeun.
1: Àmì Àṣìṣ náà.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ ń gbà pé ẹyọ kan sí. Ẹyìn tí mínísítọ̀ 2F. Ẹ a bàbá ilé yìí. Pẹ̀lú orin. Àti àwọn àgbékalẹ̀ tó nítumọ̀ gan. 07055-49-49. 07055-49-49. Hello. Ẹ̀ka alẹ́ o. Mi ò gbọ́. Ẹ má ti fẹ́ pè wá ẹ dákun ẹ̀yìn rédíò yẹn lẹ. Láàjọ ọjọ́ Sátidé tí ń bọ̀ yìí. Yọ ọmọ ọjọ́ òde yẹn tí nǹkan ọ̀nà àjọ pàdé ó lórí ètò wa yẹn tó ní tìlú o. Hello. Ẹ̀ka alẹ́. Ẹgbọ́n sókè ó ta ni.
1: Ẹ̀ka alẹ́ sọ ẹ̀kú ètò.
0: Ọlọ́run kú ètò
1: ẹ̀.
0: Ta lẹ́kùn yẹn.
1: Láti ẹ̀lẹ́ adájí ìwò.
0: Ok, kò ní bàjẹ́ sà.
1: Ẹ̀kú ètò.
0: Ọlọ́run kú ètò ẹ̀.
1: Ẹ̀kú ìṣẹ́ o.
0: Ọlọ́run kú ètò ẹ̀sẹ̀.
1: Bẹ́ẹ̀ni lọ.
0: Ẹ ṣeun.
2: Ayé aṣọ́pàṣọ.
0: À ń lọ inú abala ẹgbẹ́ ìyẹ̀wò tó gbẹ̀yìn. Ibi tá a lọ yẹn tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ dáadáa lálẹ́ yìí o. Àájọ share experience ni o. Èmi kò gbọ́n tó ẹ̀yin tẹ́ ń gbọ́ wa. Opportunity là wá kàn ní tá a fi ń gbẹnu sí microphone. Hello.
1: Hello, ẹ kálẹ̀.
0: Ẹ kálẹ̀ o.
1: Ẹ kú ètò mi sọlá ní nǹkan lónìí dàrú o.
0: Àmì Ọlọ́run àtẹ̀yìn náà.
1: Ẹ̀mí Ọlọ́run gbinú yín o.
0: Sá.
1: Olé mi Ọlọ́run àlọ́ yóò Ẹ̀mí Ọlọ́run gbinú yín.
0: Ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ o.
1: Ètò ìṣẹ̀lẹ̀ sí mi lálẹ́ lẹ́yìn sọ yẹn.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Mo ń bọ̀ láti ilẹ̀ ẹ̀rọ pè mí lébi kí n ra ìtọ́wé kí n ra àkàrà díẹ̀ kábí jẹun. Ó bá gbọ́dọ̀ tó ti yẹn ra àbọ̀kọ́ ìtumọ̀. Kò mọ̀ sọ́wọ́ lọ́ mi. kindi ẹrẹ lasan ẹgbẹ ko sọjọ ba je busi mo si je nu o ku ticket ticket mo la gbe ticket ticket wo le ni
0: elo le wa je
1: ye ti woni la yo woni mi le ala wo pala ra ya woni akoso le ko si ki o kan de wa ni ko sọjọ ba je busi ndi ẹrẹ nu
0: kabisi
1: ma gba le ti mo ta wa ore ni more ni la gojimo ra ni
0: kabisi ro ora olorun o mo don wa nu na mo ti se oju obo yen pa o wa to bi seju die si seju aya ka wa lo nu egbe yewo tale ye ku kale amo mo dawo duro na lati ma share comment like wo bi ko love it

0: ìyá àti bàbá ti ń gbọ́ mi lálẹ́ ọkùnrin àtọbìnrin ti ń gbọ́ mi lálẹ́ tọkọ tìyàwó ti ń gbọ́ mi lálẹ́ yálà bọ́yàwó bàbá nìkan ló sì ń gbọ́ mi lọ́wọ́ wọ́n ìyá tó ń gbọ́ mi yìí bọ́yá dádì yín ìwọlé dé ìwọ́ ìyá tó ń gbọ́ mi yìí bọ́yá single mother ni ọ́ wọ́n bàbá tó ń gbọ́ mi yìí náà bọ́yá single father ni ọ́ mo fi ọ̀tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ o àbí wọ́n tó tiẹ̀ tí ní ọkọ̀ bẹ̀lẹ̀ pé ìwọ náà níyàwó tó ṣì wà ní boys and girls mo fi ọ farabalẹ̀ gbọ́ mi dáadáa lálẹ́ yìí ni irú ìwà tí ọkùnrin ó ní tí obìnrin ó fi sọ pé ọkọ òun ọ̀dà kí wá ni irú ìwà tí ó wà lọ́wọ́ obìnrin náà tọkọ ó fi sọ pé ìyàwó òun ọ̀sáládánwò rẹ̀ lábẹ́ ẹ̀sán mọ́ ṣe mọ̀ pé ẹni tí ń bá yàn gbé yọ́mọ̀wọ́ ẹni tí ń bá gbé o nígbà míì sì rí omi gbígbóná lẹ́jọ́ ọkùnrin mi ò da rárárárárárá àbẹ́yìn ọmọ wo ń ta pé ọkùnrin yóò sì burú àmẹ́jẹ́jọ ń gbélé orí ìtàn o bẹ́ẹ̀ náà lóbìn míì náà lọ́wọ́ amúborun lérí ọkọ wọn jẹun o ọkọ títí ń rí ìgbésẹ̀ tó ń gbé àti ń tọkọ ní ọmọ wù ń wà mọ́ tó ń wù ní wà àwọn gba àwọn bàbá fi kódì sí. wọ́n ní òwò tó mọ́ bá ti wọ òkúta bá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n máa wí ẹni ọba bímọ fún yàn kó lálẹ́ èèyàn o àníwà wo lóbìn ó ní tọkọ ó fi sọ pé ìyàwó òun obìnrin burúkú ni láyé ìwọ tó jóbìnrin tó níwà burúkú náà wọ́n máa gbọ́ báyìí lálẹ́ yìí o bẹ́ẹ̀ náà ni wọ́n ọkùnrin kan tó lásùn sí tí ẹ náà ń bẹ lára rẹ ibi à ń bọ̀ lálẹ́ inú ìfì àwa pẹ́ ká fi débẹ̀ 07055-9949 kí ló kọrú wà tí obìnrin yẹn lè ní àtọkùnrin yẹn tí ó fi di ọ́ bàbá alágbájá àfi ọwọ́ wá mi mọ̀ ni ọ̀yá yìí pọ̀ ọmọ yìí 08097-9949+2349062-9949 07055-9949 hello ẹ̀ka alẹ́sà ọlọ́run kú ètò ẹ̀ àmì ọlọ́run kí lorúkọ wà tí ọkùnrin lè ní àbóbìnrin ẹja gbọ́.
1: àwa méjèèjì la ní lọ́wọ́.
0: àní ẹ sọ irú wà wo lobìnrin lè ní tọkùnrin ó fi níyàwó òun ọ̀dà.
1: hello
0: ọjà ẹja mọ̀ go straight to the point obìnrin tó bá lọ́bùn obìnrin tó bá láfojúdi obìnrin tí ẹ bá gbọràn obìnrin tí bá ń kẹgbẹ obìnrin tí bá ọkùnrin wọ ọkùnrin tí ẹ bá fowó ń jẹlẹ fọmọ ọkùnrin burúkú mọ ni ẹ bá jẹ àfààgùn rárá. hello
2: hello ọmọ kẹyẹfà
0: akíbọlá
2: ọmọ kẹyẹfà bàbá olómi
0: akíbọlá hello ẹ mà kálẹ̀ bàbá yìí nibadan mo wa.
2: ọlọ́run.
0: àní wà ìwà wo lóbìn ó ní tọkùnrin ó fi ní ọ̀dà.
2: tí ẹ bá ti
0: ṣe kí ni.
2: tí ẹ bá ti gbọ́ràn.
0: kò sí wàhálà ẹja tún
2: kò ní
0: báyìí ẹja tún
2: gbọ́ tẹ lómi
0: ẹja tún gbọ́ tẹ lómi ẹ ṣeun. hello
2: ẹ̀rọ
0: ẹ̀rọ kalẹ̀ sà kò ní bàjẹ́ fún yín ọlọ́run kó ètò ẹ̀ orúkọ yín
2: kí ni
0: nà ń bẹ́ kí ni
2: Ambela ore mi kan.
0: Ani kini wa sokun ni wu wa wo lokun ni.
2: O be ni wa dada o.
0: Iwa wo.
2: Bere mi ti mo ko te lo amo odi odi ma di ma la ni o te kan. O be so mu ko ma tebe tebe ko bo ti la bore mi ti ba ti ni.
0: Oko re ni ko ma se kini.
2: O ni ko mu ma lu di di ma la ni o te kan. E be o se lowo. Egbon club ti o ko nte ma o so isi te ma gba club ki.
0: Mo ko se feel enu.
2: Mo ko se feel en to je si.
0: E ja tun gbadun mi. Hello. Hello. I want you baba gan ma wi. Tamo ni obirin ti e ba gboran. Wo obirin baun. Bon lo le oko 1000 yo mo pada wale. Hello. Hello. Hello.
3: Ale
0: mi salaye. E ma ka le mama Elizabeth.
3: Emi na ni. Cherry, o so fun ni to da, o so fun ni to da o.
0: Okay.
3: Ta ba ti le mo ajo.
0: E wa wo wa lokun, iwa wo lokunrin o ni ti won fi ni o da.
3: Ah ni re. O so fun ni to da, o so fun ni to da. Na ta ba le mo ta wu asara. Ah ni le sera wa. A le mo fun mi lo lo be.
0: Ushuala, oti yemi. Hello.
2: Hello.
0: Eka le o.
2: Ani o kan lo le kan se ni.
0: Oni baje.
2: Oni je wa ti gbo ran ni. Ilo ko ba ti mu fe. Ba ti se. O ja ni.
0: Oni se o. O bere ti e ba ti gbo ran. Ah. Awon eyan won la ro jile. Hello.
2: Hello.
0: Oja Lord gbogbo awon ta ajo meto ile iwe ti gbo yin lale yi 5 minutes to 12.